pàtàkì lọ́dọ̀ Ọlọ́run ọba bàbá mi ọba tó mọ gbogbo tó sì lè ṣeun gbogbo aṣíwájú ogun lálàá kẹ́yìn ogun lábọ̀ rọmọníṣẹ́ fàyà tí atabatúbò olódùmarè ọba tó mọ yín ìgbé nínú ìkara ohun ọ̀pá tí ní kọlẹ̀ ó kọ̀ràn wàròjò tí mo nílé tí mo lẹ́rùn ẹ wo ẹ̀wọ̀n lè mọ kì í lọ torí wípé ẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ bí ìṣe tèmi èmi máa kọ́kọ́ dúpẹ́ mo máa kọ́kọ́ júbà lọ́dọ̀ ọlọ́run ọba náà torí wípé tí ò bá sí ọlọ́run ni kò sí nǹkan kan tá a lè dá ṣe ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìjì ló ti jà ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀ sí wa láwùjọ wa sáwa gangan fúnra wa gẹ́gẹ́ bí ènìyàn àmọ́ kò sí nǹkan tá a fẹ́ ṣe o ẹ̀ka sáà máa dúpẹ́ sí náà ni tẹ́ ń gbọ́ mi níbikíbi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi o dákọ̀ ẹ̀yìn náà ẹ̀dúpẹ́ tìyín o lábẹ́ bó tilẹ̀ wù ó rí ẹ̀jẹ̀ ká sáà dúpẹ́ mi akíyin lógúnlógún akíyin lọ́gbọ̀n lọ́gbọ̀n akíyin lọ́kùnrin lóbìnrin akíyin lọ́mọdé àti lágbà akíyin pé ẹ káàsán ṣàlàáfíà lẹ wà ṣe dáadáa la bá yín ní kànga gbọ́mọ̀gbẹ́ welsh radio 89.3 fm your preferred awesome radio ní ẹ ti ń gbọ́ wa ní ọ̀sán yìí eléyìí tí a kalẹ̀ sí òpópónà aláàfin avenue ní olúyọlé estate ní ìlú ìbàdàn ìkànnì mọ̀lẹ́bí àkọ́kọ́ tó jẹ́ pé kò sí kankan

padà sí orí ètò yín ètò àìdùn ọkàn ní ọ̀sán yìí pẹ̀lú èmi ọmọ yín olólùfẹ́ yín ọláwùmí ọmọláyọ kan àyà wọn ní ilé ọ̀dẹ́bọ̀dé. Fún àǹfààní ẹ̀yin tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tẹ́ ẹ máa gbọ́ ètò yìí lórí.

0: 0916-893-1000. 0916-893-1000. Eja, mu pe yi. Eka san,
1: mama mi. Ọgbẹni Adéjúkẹ́dẹ̀ náà ni láti Kọ́lá Àbàdà.
0: Eka bo sa. Ṣẹ́rí,
1: èyí tó jẹ́ ẹ̀kọ́ fún àwọn ọmọ wa obìnrin. Gbogbo kini yi, ó ń dàbí eré. Ẹnu ní àwọn àwọn wípé, ọ̀rọ̀ lórí mi. Ó ń ṣẹlẹ̀ inú ilé àìmọye ilé lọ́wọ́lọ́wọ́. Irú àwọn ọmọ wa ní tó ń lọ ilé ọkọ nǹkan tó yẹ kó jókòó kó yẹ kó máa gbọ́ kó máa fi ṣe òdiwọ̀n ayé wọn ni. Ọlọ́run kó fún wọn létí ìgbọ́ta ìyàgbà ṣe o. Irú àwọn àtúbọ̀ máa tẹ̀síwájú ọgbọ́n yóò ní dọ́gba.
0: Àmì àdúpẹ́ sà ẹ ṣe gan ni bàbá mi. 0916-893-1000. Èyí tí arábìnrin yìí ṣe o yẹ ọ̀rọ̀ yìí ó yẹ kó fi sọ̀sùn kó fi para ní sẹ́yìn rò bẹ́ẹ̀ lóòótọ́ ìṣàgbọ́ láwọn tó pè wá wọ́n lọ àwọn ò sọ àwọn sọ tí wọ́n wípé arákùnrin yẹn jẹ̀bi ó jẹ̀bi lóòótọ́ torí tá a bá wò ó wọ́n nígbà táwọn kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní mọ́ra àwọn béèrè pé sọ̀rọ̀ ti bímọ rí òní rárá o. Ẹ kásán.
2: Àgbọ́ ìṣe mi ní fọmọbìnrin ẹ̀ ni pé wọ́n bá má kúrò ń bẹ́ẹ̀ kò sí nǹkan bọ̀ fún títí mi yẹn ná ó bẹ́tà kó kúrò ń bẹ́ẹ̀ pé kọ́kọ́ wọn lè balẹ̀ wọ ọkọ yẹn tó bá yá ó sì máa bẹ̀ wọ́n ó dẹ̀ mọ̀ pé wọ́n lè lọ torí ó ti lóyún fún wọn so kó fi sùúrù ṣe ọlọ́run ti gbàdúrà wọn. Ọlọ́run ti gbàdúrà àwọn ọlọ́run tó dẹ̀ ti gbàdúrà àwọn káwọn fọkàn balẹ̀ bọ̀ tó yẹ kọkùnrin yẹn náà bẹ̀rù kò sí bóyá lè rí ó yẹ kó bẹ̀ ó yẹ kó bẹ̀ pé nǹkan báyìí òun ti parọ́ torí obìnrin ò gbọdọ̀ ṣerú ẹ̀ kọkùnrin náà má bínú ó yẹ kó lè bẹ̀ wọ́n so kò sí nǹkan tọkùnrin náà fi ṣorí tóbìnrin ò fi ṣorí ó yẹ kó lè bẹ̀ wọ́n bọ̀ ọlọ́run ti dá wọn láàrin kọ́ pọ̀ fọkàn ara wọn balẹ̀ torí gbogbo kẹ́ tọkùnrin yẹn náà ti kẹ́ wọn kọ́ fi ẹrù kọ́ dáríjì ó sì máa bẹ̀ ọkùnrin yẹn máa bẹ̀ ojú ló sì ń fi ọkùnrin yẹn wọ́n máa bẹ̀ wọ́n létà bọ̀ torí ọmọ tínú wọn yẹn nǹkan náà ti pa wọ́n pọ̀ náà nìyẹn so kán má bínú kán padà sílé o
0: ẹ máa gbé tó bọ̀ bàbá bá wà á fún ẹ̀ ẹ̀kásán o kí ló orúkọ yín àti ibi tẹ́tí ń pè wá. Ẹ jẹ́ bá wa sọ̀rọ̀ sókè ká lè gbọ́ yín dáadáa sà. Ẹ káàbọ̀ o Fisalupo ẹ jẹ́ bá wa dá sọ̀rọ̀ wa.
3: Lẹ́ẹ̀kan tí mo ti dá fẹ́ rí ilé àgbáàsì tí ọkọ̀ ọ̀bẹ̀. Ṣé pé ọ̀pọ̀ gírámà kì í ṣe tí ọmọbìnrin yẹn ń bá sùn láìpẹ́. So níbi eléyìí ẹni tó náà wá kọ́lọ́dẹ̀ wá sí fún wa. Kò ṣe sùúrù ni sùúrù ni ó lò dáadáa àwọn àgbàlagbà wọn ní sùúrù láti sọ ọdún lọ́wọ́ ọlọ́gbọ́n. Wọ́n bá tún sọ pé inú bí òun nìyí ni kó ti ṣe á lè ga ẹ̀kọ́ kó fi sọ̀tún ni kó bẹ́ẹ̀ ni ọtọ́ tó bá wù ọ̀kàlẹ̀ láyé ọ̀dàlá.
0: Ẹ ṣe gan ni adúpẹ́ sà adúpẹ́ o. Mr. Lukman ni àwọn ọ̀dọ́ táwọn tiẹ̀ tún sọ ó di agbára. Ẹ kásán.
4: Ẹ kó tó yára.
0: Ẹ kásán.
4: Lọ́gọ́ ló ń pa mí ẹ̀. Ṣé àǹtí ẹ̀yẹn gan-an àǹtí ẹ̀tùkú lọ́lé ẹ̀ gan-an kò yẹ kó gbà kó kú wọlé. Ọ̀rẹ́ ò sí ìwọ́ sí i tó mú ilé ọkọ lápè. Ó mú ṣe bí àǹtí ẹ̀ sì gbọ́rọ̀ ẹ̀ pé òṣèré ẹ̀ lọ́ọ́ ló yẹ kán dáhùn padà gan sí ilé ẹ̀ padà sí ọkọ ẹ̀ lọ sẹ́tù ẹ̀ ẹ̀ yanjú ẹ̀ bẹ̀.
0: Ìyẹ̀kọ́ àti ẹ̀gàn ti ẹ̀ gbà láàyè kó wọlé.
4: Exactly. Then tọ́rọ ẹ̀ bá ti ń gbọ́n jù ó lè fi nǹkan mí o. Ẹ lè rántí pé ẹnìkan náà ń nọmọ tó bá lọ sí
0: Sagola, if it had to show you, I see to Miss Awala or to Sakwe, shall I quit all right? You bat to love a juju, a Arabian, toti, beam of one gun, toba law, repay, a la for con wash, and one way, or gritoba la, no, I don't griba la, no, lang, but your aye will be. Kinya matu lor aye, at Lorapa la wole. Gẹ́gẹ́ bẹ́ ṣe sọ wọ́n ní wípé àǹtí rẹ̀ yẹn gan kò yẹ kó gbà láàyè ẹ̀dẹ́pọ̀ pé bóyá yóò wá wọlé pé yóò wá wà lọ́dọ̀ wọn.
5: Àwọn ìka ènìyàn
0: àbójú fẹ́ ní lọ́nà kan. Èyí tó wá sọ tí mi ò rántí sọ kẹ́dẹ̀ máa wọ ẹni tó jẹ́ pé wọ́n ní kò bẹ̀bẹ̀ yẹn o. Ẹ máa ń pe àǹtí wọn yẹn. Àti wọn yẹn ṣà ń wá bí gbogbo nǹkan yóò ṣe ṣẹlẹ̀. Ẹni tí ò ń pè wọ́n tí ò ń sọ pé kíní. Àmọ́ yóò ń pè wọ́n ó ń pè àǹtí ó ń bẹ̀rẹ̀ àlàáfíà wọn o. Ẹ rí pé ọ̀rọ̀ náà nǹkan tèmi kàn lérò sí rí pé bó ṣe wà lọ́kọ̀ tàwọn yẹn. Àwọn wò pé báwọn ṣe ti gba táwọn ti rí òkodoro ọ̀rọ̀ báyìí kó yẹ kó ṣe ó dá má bínú. Mo ti gbọ́ pé mo ti o ti mọ̀ àṣírí ó dá má bínú. Ẹja ṣe àmọ́ bó ṣe tún wá ṣe ìṣe ọkùnrin ṣe mọ̀pọ̀ ọkùnrin yóò ṣèṣe ọkùnrin tiẹ̀. Bó ṣe tún sọ pé nígbà tó wá gbọ́ ńkọ́ kí ló bó ṣe ṣẹlẹ̀ náà ló ti rí yẹn. Kò sí nǹkan mí ẹni tó lọ kinní kan làwọn wò pé àṣọ òpùrọ̀ fún mi ni ó tọ́ mí nìyẹn. Ìtí ń bí àwọn nínú gbogbo ọ̀rọ̀ yẹn nìyẹn o. Ó ṣeéṣe kó wá jẹ́ pé tọkùnrin yìí bá wá sọ pé bá wá pè àpò ìwọ̀n àbí kó wá síbi tọ́wọ́ ẹ̀rọ ni oyè àyàwó mi mọ̀ bínú gbogbo ọ̀rọ̀ yìí máa lójútùú. Àwọn sẹ́yìn ò wá lérò pé arákùnrin yẹn gan ṣe mọ̀ pé ẹjọ́ ò jẹ́ ti tẹni kéèyàn máa mọ̀ dá. Ẹjọ́ ò jẹ́ ti tẹni kéèyàn máa mọ̀ dá. Ṣé tẹ ẹ lérò pé ọkùnrin yẹn náà káwọn náà láàrin ọ̀dọ̀ ti tàwọn náà káwọn náà lè sọ pé ó dá mo ti mọ̀ pé mo tiẹ̀ ó dá mọ̀ bínú kí gbogbo lè yanjú.

0: ẹ ká sàn.
1: Ẹ ló mọ̀.
0: Ẹ ká sàn.
1: Ẹ sàn. Ẹ sàn. Ẹ sàn. Ẹ sàn. Ẹ sàn. Mo fẹ́ gbá mi sàn lóhùn padà ni pé torí ìdí tí àǹtí ò ṣe lo ni pé ìgbà tó lóun wá sin ni ẹ mọ̀ bẹ́ẹ̀ sọ́mọ́rọ̀ nìyẹn.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Nǹkan tó fà á nìyẹn tí àǹtí ò fi já padà kò ń ṣe pé ìwà.
0: Àti pé wọ́n tún wo ipò tí wọ́n wà pé nígbà tó ti dé ní tó ti kálàyé pé hospital mo ti ń bọ̀ owó ni nǹkan ṣe mí o.
1: Ẹ gẹ́ ẹ̀tẹ̀ ẹ kò sẹ́ni náà tó máa gbọ́rú ẹ̀ tó máa ní pé kí àbúrò òun tún lọ máa ronú pé kí ìyẹn tún já bọ́. Nǹkan tí àǹtí ẹ̀ ti gbà nìyẹn torí tó bá jẹ́ mi náà kábùrò èèyàn bá sọ bẹ́ẹ̀ èèyàn àgbà èèyàn ní fẹ́ kó tún máa lọ máa ronú kó ní ìyẹn tún já bọ́. Ìdí ni ìyẹn tó ṣe àǹtí ẹ̀ ti gbà. Ẹ máa gbé tó bọ̀
0: mọ́. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa dá sètò látẹ̀ẹ̀kan inú mi ti ẹ̀dùn bíi tá a bọ́rọ̀ yìí dé àmọ́ èmi sì ń sọ o èmi máa sọ pé ṣé ẹ mọ̀ wípé ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ọ̀rọ̀ ṣé mi máa sọ pé bóyá ọ̀rọ̀ báwọn olóyìnbó ṣe máa pe ego ló wà at play ń bí gbogbo àwọn tó yẹ pé bóyá a gbọ́ gẹ̀ẹ́sì díẹ̀ ọ̀rọ̀ pé mi ní ṣe òun ló wà ń bí èmi ò lérò pé ọ̀rọ̀ yìí gan ó yẹ kó tó nǹkan kó jẹ́ nǹkan táwọn ọ̀rọ̀ táwọn gbà bí ẹni gbàgbá ọtí ó ti wọ ìyàwó ẹ ti mọ nǹkan tó ṣẹlẹ̀ ó purọ́ fún lóyún má bínú mo ti wọ àṣírí titun báyìí mo ti ó da já gbàgbé ẹ bó ṣe rí bọ́rọ̀ ṣe rí rè bó ṣe kò yẹ kọ́rọ̀ yìí di ariwo. Àmọ́ bó ṣe ti di ẹṣẹlẹ̀ báyìí náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ pé wá bẹ́ẹ̀ ṣe ti sọ pé arábìnrin yẹn kó fi ṣoṣù kó fi para ni àwọn náà ń gbọ́ gbogbo ẹ̀ lọ ń gbọ́ o. Bóyá ìtítẹ ìbínú tó ń ru lọ́kọ̀ wọn tí wọ́n wò pé àwọn wà lórí right àwọn sẹ́ kó lè yan àwọn jẹ sẹ́ bóyá bí gbogbo ẹ̀yin èèyàn ṣe ti sọ yìí wọ́n ó ti mọ̀ pé àwọn èèyàn mà ní kí n sin mẹ̀dọ̀ kí n mára mi balẹ̀ o. Ẹ wo ẹ jẹ́ ká máa sáré ojú ọjọ́ yẹn o ni bó ṣe ń sá. Má gbàgbé pé dédé aago kan ọ̀sán ní gbogbo ọjọ́ Wednesday lẹ máa pàdé mi ọmọ yín olólùfẹ́ yín ọláhùn mi ọmọláyọ̀ kan ayẹwo ní ilé Ọ̀dẹ́bọ̀dé lórí ètò ẹ̀dùn ọkàn inú mi dùn púpọ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi dá sọ́rọ̀ yìí tẹ́ ẹ pè mí tẹ́ ẹ dá mi dá mo dúpẹ́ lọ́wọ́ yín ọpọ́ pàtàkì lọ́dọ̀ Ọlọ́run ọba náà. Ẹ wo títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ ilé àti ayẹ̀ náà láàfi pàdé Ọlọ́run ọba mọ̀ pa wá mọ́ yóò mọ̀ ṣọ́ wa níbi gbogbo nígbà gbogbo títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ ilé àti ayẹ̀ láàfi pàdé ire o.

0: ọwọ́ lọ ṣe lè rò pé freedom of speech wà pé èèyàn lè sọ nǹkan tó bá hùn.
1: Sẹ́bí ni bàbá sọ
2: tí ó bá
0: wọ́n. Àwọn èèyàn máa jáde nǹkan tó ń sọ ọ̀rọ̀
1: yẹn. Téèyàn bá tiẹ̀ máa sọ nǹkan tó wù ú. Sẹ́bí pé kéèyàn wá máa rokúrò.
0: Rokúrò èèyàn.
1: Bọ́lá tiẹ̀ tó wá ṣe ẹni tó tiẹ̀ ní ọmọ náà tó pọ̀ rẹpẹtẹ ta ló fẹ́ kí kankan gan sọ
0: mí. Mo wá èmi gan mo fẹ́ sọ ọ̀rọ̀ sẹ́wọ̀n tó ń sọ ọ̀rọ̀ yẹn tí mò ń kà pé ṣé ẹ̀yin dẹ̀ ṣé gbogbo nǹkan dẹ̀ wá. Ṣé ẹ
2: rí ẹjẹ́ nǹkan kìíní kan tí wọn bá tí ì fi wọn ní ìrètí òṣòfin ẹ̀ṣẹ̀ òsì ń bẹ̀ tí wọn bá tí ì fi ẹnìkan kan fi jófin kí wọn wá rí pé olóòótọ́ there is freedom of speech but kò wá ń ṣe pé kò kàn sọ àwọn ọ̀rọ̀ kò gbà kún àwọn ọ̀rọ̀ tó lè ṣe ìpalára fún ọmọlàkejì ẹ tó lè ṣàkóbá fún tó lè mú omijé lójú èèyàn ọmọ odidi ọmọ tó jẹ́ pé nǹkan táwọn ẹni ẹ sì ń wò lójú
0: o wá sọ pé kò kú pé ọmọ yìí ò mà tiẹ̀ tí ì lẹ́sẹ̀ lọ́rùn
2: ọmọ kékeré.
0: Àjẹ̀kọ́
2: táwọn òṣèré tí wọ́n gbé sí orí ayélujára pé lágbájá o ṣaláìsí nígbà tẹ́wàá lọ wò bọ̀ ẹ rí pé
0: wọ́n ṣaláìsí. Ìlẹ́yìn nígbà tó sọ̀rọ̀ ó ní pé torí fọ́lọ́wà ṣé mọ̀ pé ta bá ní pé tẹ̀títẹ̀ tẹ̀lé mi tẹ̀lé ọ̀nà ń pè fọ́lọ́wà fún àǹfààní àwọn ẹ̀yìn ẹ̀ bó bá sì ti pọ̀ ó níye owó tọ́mọ́ bùfọ̀ ṣé nítorí owó yìí náà wà la
2: fi ṣe ibẹ̀ ni inú tiẹ̀ máa ń dùn sí torí pé ó mọ̀ pé bẹ́ẹ̀ lòun ó ti rí owó.
0: Àmọ́ nǹkan tèmi tí wàá fẹ́ bèèrè ni pé fún nǹkan tó wàá post yẹn ṣé yẹn wàá túmọ̀ sí bí èmi gẹ́gẹ́ bí nǹkan sì máa wàá fọ́lù ẹ̀ torí nǹkan tó post.
2: Àìmọye ó yà nígbà tí mohbad ló ṣaláìsí ṣebí ẹlòmíì gan tí ò mọ̀ nígbà náà
0: ni ẹlòmíì
2: gan yẹn ti wá lọ ń dánlódù àwọn fídíò ẹ kọọkan ó ṣe wà ń pòsẹ sórí ayélujára títí ẹ ní wọn á di tẹlẹmìtẹlẹmìtẹlẹ ló wà
0: tọ. In tó ń sọ yìí ọ̀tọ̀ ni tó interpret sí mi o bí mo tún ṣe ń wò ṣé òun sọ pé ìròyìn rere òun tètè trend
2: ìdàkejì
0: àbí pé mọ̀dà ṣé ojú bó ti rí nù.
1: Bẹ́ẹ̀ náà ni ẹ mọ̀ pé nǹkan táwọn èèyàn fẹ́ gbọ́ náà ni pé kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nǹkan tó dẹ̀ máa ń fẹ́ gbọ́ náà ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ibi náà ni wọ́n máa ń fẹ́ wípé ó tí gbọ́ wọ́n máa sọ pé lágbájá máa ti ṣàìláìsí kíákíá ló máa níròyìn yẹn máa lọ ó máa rìn gidi gan ni ṣùgbọ́n nǹkan tó bá da kẹ tó rí i pé lágbájá tàwọn kó tó gbọ́ ẹ máa ní ẹ gbọ́ wípé kinní ni wọ́n náà
2: àwọn ò gbọ́
1: ṣùgbọ́n nǹkan burúkú báyẹn kíákíá ni even kò ẹ tí ì rí tó yẹ pé táwọn ẹlòmíì bá wà ní ilé ìwòsàn tó ń ṣe àárẹ̀ tó yẹ pé kí àwọn èèyàn ẹbí wọn gan kọ́ tó gbọ́ nílé àwọn tó wà nínú hospital yẹn wọ́n ti pe oríṣiríṣi màmá kan kò mọ̀ ó kàn jáde lọ ni kò mọ̀ pé àbúrò ẹ̀ ti ṣaláìsí àwọn aláfi ẹnu sọ iná pa pé wọ́n mi ẹ̀ pẹ̀lẹ́ o ẹ máa kú ti mọ́mí kinní kan nìyẹn bá ní kí ni mọ́mí kinní kan.
0: Ó lè jẹ́ni tó ṣẹ̀ filẹ̀
1: láì ẹ́. Ìyá tí ó sì mọ nǹkan kan ọpẹ́lọpẹ́ àwọn èèyàn tó wà
2: bẹ́ẹ̀ ni wọ́n gbá yàrá
0: mú.
1: So àwọn tó máa ń tan ìròyìn burúkú yẹn wọ́n máa ń fẹ́ pé kán jẹ́ àwọn làwọn kọ́kọ́ sọ ọ̀dọ̀ mi ni wọ́n ti kọ́kọ́ gbọ́ òun ló máa ń ṣẹlẹ̀ mí tí ò ní wádìí nǹkan ò ní wádìí òótọ́ kó fi ìdí òdodo
2: múlẹ̀ àwọn rédíò tí ò làǹtẹ́nà.
0: Rédíò ìta bá ti tí wọn kọ́ṣẹ́ mọ́ṣẹ́ náà sì mọ́ṣẹ́ nítorí ẹ̀ la fi sọ pé ẹbúlẹ̀ wá kọ́ṣẹ́ ọlọ́run ti a ti bẹ̀rẹ̀ akademi wa ní àyín lọ́sẹ̀ yìí kan wa kọ́ṣẹ́ bí báyìí pọ̀wọ́ náà fẹ́ sọ̀rọ̀
2: ó ti fẹ́ mọ́ṣẹ́ gbọ́ròyìn
0: pàjáwìrì
2: ẹnu
0: rẹ̀ tó sì fẹ́ kọ́ jẹ́ pé ẹ kí wá ló wá máa wọ
2: tí wọn
0: wá tí wọn máa wọ èèyàn tó sọ pé nǹkan tó ṣe ò dá
2: ní sùúrù ṣe mọ pé èyí tí ò sófin ẹ ṣe ò sí
0: bẹẹ kí wá ló fà tó jẹ pé wọn fi ràn náà ni ó lọ sọ ọdún méjì gbáko náà ni
2: máa gbọn ẹwà oní kí ló fà tó fi mú àwọn èèyàn tó fi ń jáde pé kò wọn fọwọ́ lágbà
0: lóṣù
2: yìí tó jẹ́ orí bẹ́ẹ̀ nípa kọ́kọ́ gbajúgbajà olórin ni kánikójẹ́ kó tálákà kan tí ò rí nǹkan jáde ni wọ́n bá sọ orí òyìn òsì ó rí i pé wọn mọ gbàgbé gbàgbọ tí ni pé kó kù kó ṣe gbà tí yóò sì lágbára rẹ
0: kó kan wọn
2: wọn wá rí i pé eléyìí sì lágbára àti ṣe ń tó bá wò pé n tó ṣe ó wà ní òfin kéde kárí ò bá sínú òfin wọn ní fi kélé òfin gbé.
1: Nǹkan tó wà bẹ́ẹ̀ ni
2: pé ẹlòmíràn sì mọ ráìtì
1: àwọn kan wọn ò mọ pé òfin wà
2: fáwọn ọmọ bẹ́ẹ̀ òun náà ni mò ń sọ fún ọmọ ráìtì.
1: Ṣẹ́rí bá ṣe wà yìí ó yẹ kí ó ní ọ̀nà tí wọ́n máa fi máa fún àwọn èèyàn ní ẹ̀kọ́ nípa àwọn nǹkan tó jẹ́ òfin nítorí pé ẹlòmíì kò mọ̀ pé òfin ni o ẹ̀wọ̀n kan ní ìgbà kan wọ́n sọ fún wa ní ibi ta ti ṣiṣẹ́ pé téèyàn bá múra bákan o kàn lè dédé máa sọ̀rọ̀ sí bó ṣe wù ẹ́
0: bẹ́ẹ̀ ni
1: nítorí pé òfin wà wípé oni right ti e lati se bo se wu to ba wa mo ofin to ba se teni e ba je eni to mo ofin to lo fofin gbi e o jiya nkan to lo mo
0: e mo binu pe mother ti n ba gbo yin ye dada se mo pe ati so lore to yin pe mo wo ati e we are not an advocate of pe of indecent dressing ehe pe ki yan mo wo wo ku o sugbon eni ba tu wo wo ku o nta iwon ba le tu le so mo
1: iwon ba ni oni bo se le so to ba ti di pe eni e ba ti ni o tin threatening life ohun to tin de ye si ohun pe ohun embarrass ohun laarin ero ofin le gbe e
0: se ko da bi bolaju yi o ti fe
1: ofin le gbe e so agbudo emi wo ri pe o ye ki ona wa to je pe won a fi ma educate awon eyan pa ma so fun won pe teyan ba se nkan bayi lo to awon eyan le se awon nkan ti o da o ni ona to fi le ba won so lati fi ran won lowo sugbon to ba tin koja aye wi pe o ba won so wi pe o so to de je pe eni yen so pe e fi ohun sile bi ohun se fe se ile aye ohun niyan ofin wa to je pe to ba koja line to ye ko koja to ba mo eto e to ba lo si lo fejo esun ni bi odo awon to moju to fi
2: awon agbofinro
1: won ma gbe oro yen ju bo se ro lo ni so yen lo fi se pataki wi pe o ye ki ona wa lati ma je kawon eyan mo nkan ti ofin so
2: tori da mo pa o
1: iru eni to nse ru eleni isin o le ma mo pe ofin le gbe on bayi mo ka royi pe nkan ti ohun kan ma se bi awon elomi tori ki so leni akoko to ma se bi ru nkan ti ejo ti
0: elerin
1: eye so lekan wi pe awon elomi won a gbe si ori bi pe ah lagbaja ti salaisi te ba dede be e ma ri pe iro ni sugbon awon eniyan ni se nkan kan pe sugbon awon kan wa ton mo ofin to de ye pe won fe je kiyan kokan
0: kere kan ta si won
1: won ta era ere ba awon won a gbe lona ofin ni idi niyan to se pataki pe ka mo nkan to fin so
0: se ri ka mo ofin yen gangan e seun dari bi ta fe pari e si to ra bo si abala keji laipe ka mo ofin yen gangan mo fe ka sare soro nipa re bo tin ko wa ni abidi ni lewe tan ko wa ni okan eji meta kilode ti won fi ko wa ni ofin lati bere pepe
2: to je pa awon lo
0: to je pe awon aha no awon yen ti e mo pe se ti won nu sugbon as a citizen of this country o ye ka le ni eto lati ma mo bi ba tin ko mo ni iye qurani ati bibeli lati bere pepe ko je pe wa gan na a ti mo lati kekere mi mo boya eyin ti mo so ti yeyin pepe boya won le ba wa infuse e mo curriculum wa to je pe tan ma se nko mo ni abc
2: awon to wa vital
0: ehe pe lati eto omo niyan won ti omo de na o tete mo bi ti lo abi se ni
1: e o na ba wa bi ru government ti e ba lo si ori aye lujara te ba lo wo awon code of conduct yen ati orisirisi awon ko ba yen e ma ri awon ofin to wa ni bibe to je pe gege bi omo orilede yi awon kan ta gbudo tele o wa nbe sugbon ti o ba ti eje yi pe boya kini se ri ni tele tele ofin yen ki se pe o sese de o wa nbe sugbon awon eyan omo eto won sugbon ni isin ta wa yi oye ti wa yi awon eyan nipa eto won lati mo yi pe ah emi na mo le ja fun eto mi ohun lo nfa ru nkan to nsele ki ohun ko lo yen ni akoko to ma kokko se pe yan kan salaisi ti ko de nse
0: oto
1: ti ko de se yan kokko to ma se nkan kan sugbon ni isin onikaluku ti mo eto e
0: tan ma ti mo pe ijiya wa
1: ijiya de wa fun so agbudo why di ti nkan ba ye wa e je ka bere opolopo ni isin to ba nse nkan won ma gba won amofin won gbe won wa won ba won eyan soro won ti seri ni opolopo ijo ni opolopo gathering won gbe awon nipa to ba nsoro nipa po gbale awon amofin ma so awon oju si to ye ko se ehe gbogbo awon nkan ba yen lo ye ki awon eyan bere si ni ma se awon to mo ofin kini ofin nipa iwo lo bi omo e sugbon awon ofin kan wa to ye pe
0: o si de gege bi obi
1: to ba tun se omo yen lo gan ofin ma gbi e
0: be ni se
1: ti won de ni iwo lo bi
0: te ba gbagbe ati so ori eto yi na lati so iya kan ni ona Eko to ti tori pe o nbo omo we ri to ya obo ti ti won ti fi kele ofin gbe
2: so be du ni
0: e ko ti e wa yo ara la wa so re se mi mo boya understand ti mo so se mo pe ni ba ri we ofin lo to i mo ndaru mo yo loju ka mo ko ni ba ti ka kini e yo ri pe section kini kan bo wa lo ti wa ni ba ba pa julo fa awon iya mi oloja bo wa na se fe ka eni to se pe owo ni ka
2: e si se yo oloja gan je nso fun to je po kawe ati ka iwo to ba ti gungbon na
0: o se o
2: njo ni wa kele tan
0: ti lo de eh I think you need to make ba wa break it down
1: idi to fi se pataki wi pe ka wa awon to mo nipa e ko ba wa soro ti a ba nse awon eto a le gbe awon to mo ojutu ofin tan so e wa
0: wa be
1: ipa bayi la fe soro le loni e ba wa so nkan to fin so nitori pe igba kan ni won so fun wa ofin wi pe awa tan wa moto opolopo wa mo ofin oju ona
0: be
1: a mo eto wa awon elomi le duro soju ona bayi kan da wa duro kan doko wa duro kan ma bere awon nkan ti ko je je ki won
0: gbe ore
1: ma gba to je pa wa fun ra wa gan a kuku mo ele to
3: ma bebe
1: a wa ma bebe
2: won tun ma lo owo lo wa
1: won tun ma se
3: ani kan be lowo wa pe
1: ko se elomi
3: o be lowo wa pe ibi bi ti awon kan signs ki to je blue barrel lo fi sign yen pe black
0: se se re si ni
3: ya ki o se se
1: imoran temi oni wipe iru gbogbo awa ta ba organize awon eto e je ka wo bi a se le se to je wipe
0: seri be ti so wa wa kan se si nitori pe laipe a wa ona lati ma boya once ni wa boya lekan losu lati ma fi educate awon ara le pe sori eto re re lapa bi lapa beun eyin osugbe mi si ma ro awon ojoba wa pe kan jo nitori olon npe laipe laijina kan ba wa
1: kon si
0: ko wa lara eko eyin o there's a way ton dey simplify to se pe omo odun merin ma meto e eyin o sa ni ba tin ko won pe wo mo towo ataboju ka won fi le ko won pe wo eto re re gege
3: ba o lo se nse loke okun to je pa awon omo yen gan imi inu won ti mo
1: pa mo fi won mo
3: bye bye bye number te ma pere
0: number te ma sere kan ba wa fi si
1: won ko won na
0: kan je ka awon omo wa na kan tete mo mo nitori pe ignorance is a disease lo to sugbon omo ko ba yan
2: se mo ko ni ta ko si se to pe iwo mo ofin pe akiri right mi ti won so later mo ni a o ri right ni ke duro si right ni ke duro si ke ma pa wa ba wo pe se mi wa da bi di la
0: ni be ni o paro lo to
2: e jo right
1: nitori e je ki so ko fun ni nitori pe ko si awon ifiya je ni bayi lawon eyan fi nso be ni igba ton ba ti bere si ni ri pe omo kan ma lo post kini ton ti so se won ko won de ni pe kon gba bele won ni pe kon san owo dipu e iyen ni pe o gudo lo si
3: odun meji yen
1: inu gba da ni yen ehn to won eyan ba ti mo pe ofin ma se lo di si awon na ma caution ara won lati ma se iru nkan
0: bayi ikan ni wells today 89.3 fm ni jasi ohun eto ohun obirin le ngbo lati atataro eyin o e seun ti en gbo wa asiko ti to fun wa lati sare lo soke lohun nigbati a ba pada de a bo ti abala keji e mo yi kuro nbe o nitori ase ri abala keji yi awon baba wa awon okunrin orun won la fe se kini la fe mu bo e mo yi kuro nbe a nbo

0: ẹ̀yin ni a fẹ́ sọ̀rọ̀ yín ní abala kejì tí a wà yìí nítorí pé nínú ìwádìí wa àti pé nínú ìwòsàn àkùn wa that is observation wa a rí pé àwọn ọkùnrin wa bíi pé bíi ká máa bí wọ́n kán ní lágbájá òde ó ti tó lọlé ó ti tó gbéyàwó iṣẹ́ ti wà ó dá wà o ti ń look fine o si gbéyàwó kó bẹ̀rẹ̀ ìdílé tuntun ìwádìí wa fi hàn pé àwọn ọmọkùnrin wa ń sìn tí a ní wọ́n ń sá fún pé ẹ dákun ni tó kàn mí kọ kú kọlélé bẹ bá sì tún bí ẹlòmíì ní wọn ẹ máa sọ pé àwọn òṣìkéré náà mi ṣáà tí pé 40 bó bá ní bá ti pé bíi 40 ń ṣe ìgbéyàwó ní òwà jẹ́ kí ká wá béèrè yìí yín sì kọ́kọ́ béèrè lọ́dọ̀ queen mother ní ti bẹ̀rẹ̀ rádà ni pé àwọn ọmọkùnrin wa tó jẹ́ pé wọ́n ń pẹ́ lọ sí ilé ìyàwó ni ká pè báyìí obìnrin lọlé ọkọ ọkùnrin lọlé ìyàwó àbọ̀ ń pẹ́ gbéyàwó ìtàsọ̀nù pé àwọn ọmọ ọkùnrin wa tí wọ́n ń pẹ́ gbéyàwó ṣé situation orílẹ̀-èdè ló fà á ni tàbí àṣà wa ló sọ pé ìgbà tó bá wọ ọkùnrin ló lè gbéyàwó tàbí kó jẹ́ pé ẹ wo ẹ fi mílẹ̀jàre yìí tí ìṣetán ẹyin o òun ló fà tó jẹ́ pé ara àwọn ọmọkùnrin tó pọ̀ bẹ́ẹ̀ sì ni obìnrin pọ̀ já turu níta tó ń wá ọkọ tó ń wá dé orí queen mother.
1: Kí ọlọ́run kó bá wa tún orílẹ̀-èdè wa ṣe ẹ máa rí wípé ọ̀rọ̀ tẹ sọ yìí tẹ́yìn gan bá wo àyíká yín nítòsí yín kì í ṣe pé kẹrin jìnà òótọ́ ni nǹkan tẹ sọ nǹkan tó dẹ̀ fà á ó ní wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní iṣẹ́ tó tó lọ́wọ́ láti fi sọ pé mo fẹ́ dá ìdílé tèmi náà sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kẹ̀dẹ̀rẹ́ ló jẹ́ wípé àwọn ọmọ òde òní tó jẹ́ obìnrin bí wọ́n ṣe ara wọn kò jẹ́ kí ọkùnrin gan ronú wípé ó yẹ àsìkò ti tó kí àwọn kọ́wọn náà nídìílé kí ni nǹkan tí mo mean by that o ní pé ṣé mo yìí pé ọkùnrin nísìnyí a ronú wípé òun ti tójú bọ́ òun nílò ẹnì kejì bóyá tí àwọn náà jọ máa bẹ̀rẹ̀ ìdílé wọn ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni àwọn obìnrin ń lọ gbélé wọn gbogbo àǹfààní tí ẹ rò wípé ẹni tí ó jẹ́ ọkùnrin tí ó fẹ́ fẹ́yàwó tó fẹ́ gbé obìnrin sílé gbogbo àǹfààní tẹ rò wípé ọkùnrin yẹ kó máa fojú sọ́nà yìí pé ìjáwo ni màá tó lẹ́nì kejì ìjáwo màá tó ní ẹni tí mo lè farakín ìjáwo ni màá tó ní ẹni tó máa tá a jọ máa wọlé tá a máa jọ wòde ẹ máa rí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní ìsìn ni wọ́n ti kó lọ ọ̀dọ̀ ọkùnrin
0: ìyẹn ni pé wọ́n ti tara wọn lọ́pọ̀
1: tí wọ́n ti tara wọn lọ́pọ̀ tó jẹ́ pé nǹkan tí ẹ̀yin tẹ sẹ́pẹ́ wà ní ọkàn gan tẹ́ ẹ̀ ń gbádùn àwọn tí wọ́n ń pera wọn ní ọ̀dọ́ tí wọ́n tí ní ọkọ nílé wọ́n ń gbádùn jù yín lọ kò ní jẹ́ kí ọkùnrin gan look forward pé kí ni mo fẹ́ settle fún gbogbo nǹkan tí ó fẹ́ máa ṣe òun náà ni mo ti ṣe
2: ọmọ nìkan ni
1: tí má dẹ̀ fẹ́ fún obìnrin lóyún pé kó bímọ fún mi tí mi tiẹ̀ ní gba ọmọ yẹn tó bá yà máa lè mọmọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni nǹkan tó wà nínú ọpọlọ ọkùnrin míì nísìn nìyẹn wípé kí ni wọ́n ń gbéyàwó fún obìnrin míì nísìn á kúrò ní ọ̀dọ̀ àwọn òbí ẹ̀ á dágbére ní ọ̀dọ̀ àwọn òun lọ sọ́dọ̀ ẹni tóun ṣe tọjọ ń bára wọn dá
0: ọrẹkùnrin ẹ
1: a lọbẹ ó lè wà bẹẹ fún odindi ọsẹ kan ọsẹ méjì tá a máa jí tá a máa ṣe oúnjẹ tá a máa ṣe ojúṣe ìyàwó ní ọdọ ọkùnrin yẹn so irú ọkùnrin yẹn kí ló fẹ máa kan lójú wípé òun fẹ gbé ìyàwó sílé nítorí pé gbogbo àǹfààní tí ọmọkùnrin lè máa look forward fún nínú obìnrin gbogbo ẹ ló ti ń rí ọkùnrin kẹdẹrẹ bí ọ̀rọ̀ ajé wa ṣe rí nísìnyí tẹ bá rí ọkùnrin tó bá dìídì sọ pé òun fẹ́ fẹ́yàwó báyìí nísìnyí a jẹ́ ẹni tó jẹ́ pé ó ní àròjinlẹ̀ wípé ọjọ́ náà ti ń lọ ó dà tá a bá tẹ̀ sọ pé bí ẹkọ́nọ́mì ṣe rí bí ọ̀rọ̀ ajé ṣe rí nísìnyí tí nǹkan bá wa padà tún wá da a máa rò wípé ṣé ewu orí lòun fi fẹ́ tọ́ àwọn ọmọ ni òun ló máa fi wò wípé let me start ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ k ko ba ti e se ka bere boya ta ba wa jo gbera wa ni oko ati yawo a jo so pe ah asiko bayi la ma bi mo abi ta ba ti bi kan ka ti e se kokko jo ma ma fa gbogbo e bi gbogbo e ba ma se se ko to di pe a tu wa ronu wi pe a fe bi si nitori na nko to fa o po boya nitori pe ise ta se gege bi okunrin ko to lati se pe ko to emi gan nikan je debi ti mo fe mu omo lomo modo lati ma se ona keji onde ni pe eni to loro lowo gan to se na a wo yi pe omo obirin ti mo fe ma tori pe mo fe lo na wo ti mo fe se on gan wa sodo mi dede elomi kedere atu wo yi pe ah ton ba ni ki lo keru dana wa nse awon kan owo ton ma gbe le mi lowo pe ki lo gbe list ton ma gbe list ana wa ki se nkan ton le ton le ko pelu je ki kuku rora ma ba life mi lo
0: ah mi mother e seun se re je mu lati bi alakoko ti e so pe oro aje npe okunrin mi tin wo pe owo to ye tohun ri lososo abi lojojumo gan ko ti bo ohun na le ko ohun to wa so pe ohun fe mo bo mo lomo emi ma wa bi ola elerin eye ni ibere yi sowo na fi fe obirin ni sowo na fi gbe yawo ni after all owo ti yo na ninu gbe yawo ko se pe yan ati pa sile na o
2: ti gbo awon yoruba to ni ati gbe yawo tejo won lowo obe lo soro se ti on ba ma gbe yawo tabi to fe loko gan nkan ti mo sakesi ni odo awon odo osin ni pe opo nu won ni o mo koko nkan to fe fi lo sile oko ati pataki nkan to fe se nbe
3: awon ko ri pe everybody n se
2: opo won gan lo mo pe ah lagbaja se wedding te ba ri aso ebi ton lo ifat gba to ma ri oko e gbogbo nkan ba yen elomi ro pe oto ni wedding oto ni marriage but ko ye won ti mix them together se ri nkan to wa ninu pe won gbe yawo won loko o kun fun ogbon ori ati oyi olorun because ba so pe o marry nsin ti o ni koko nkan to fe se me o koko pe a normal lifestyle ta tin gbe nigba ta jo wa ni oyin oju ona na la ma gbe rara o
0: majority
2: rara o se be yen ko la se
0: jo mo so pe awon okunrin mi o mature lati gbe yawo
2: be ni awon mi mo miss boy ni won be ni
0: yan gbo won sin gbo yan balaga bi omo ogun odun
2: eyan je omo 40 years o je 40 years ko ni gbe ko ni sense ati gbe yawo sile o
3: sile
2: o depend lowo obi to ba tun ko omo yen
0: o da in temi ise ri e pe mo so ko to ri pa ma bere oro yi mo ni pe ninu iwadi observation wa ta ba ni pe ka wo dada e mo binu o mo fe lo oro yi awon egbon adugbo kan wa to se pe mo won pe ah baba boda ki lo se yin te ti fi settle down won ma so pe ise won ni ise won ni moto koda
3: ojojumo o ti kokko so ise yen mo fe ka la oro ise yen
2: so ise mi wa to je pe
3: eyan sise yen ko tumo si pe
2: ise yen le bo iyawo abo le bo omo
0: oke je pe number ta te ba ri awon bo egbon adugbo mi
2: iwo wo ita owo nu to ba won wole ni
0: se ba ri elomi nu won owo tan tan fi buje buja nu laarin awon egbe won
2: se ba na ni o wa ri gba won ba gobi dele
0: mi mo da ko ba
3: won so
0: pe number ta
2: oda
0: number ta e dapo lokan yen ra won ti e tin pe wa wole je amu pe yi o ah hello e ka san oruko yin ati bi ti e tin pe
4: o
0: e ka san o
4: e ka san e ku ise
0: e se
4: kola musa ba lo soro latari gun ele yomba
0: inu mi ti e dupo kunrin loko pe wa
4: eyi te soro yi olorun ma ni ku la ti
0: ami o
4: e da ke ti wi pe lenu jo meta yi most of marriage te so yi ke lo jo odun kan abo lo o pe pare odun meji ti o fi scatter eh sakesi o fa ti single parents fi pon ta niyan e wa je ki yan na le fun yin kokan se ala kokko ilu wa kokko fa na o ba pe bi oro aje ilu wa se ri ala kokko ni se wa ri elekeji to kunrin adobirin to wa nta si na o mo ta n bi so polopo ni o ni eko ile te bi pe won ti e wa loye ti won fi le gbe yawo sile ati ti won fi le gbe le oko elekeji ni se wa ye ni eketa awa gogon ta jobi fun rara wa iwe eko wo la fi nko awon omo yen lati le e ri ya ti baba mi se oju omo na won ti mo bura won ti o ti mo gbe awon se pe e ti understand nipa pe bi ilu se ri e pe ja won kan ti e kon se secretly ti se ju omo na won ti ma se leyin igba yen eyin ya wa na omo mi ti o ti jodun merin marun lo e ma mura loju e ma se ogun kan loju e elo se n gbo mi
3: an gbo yin
4: e mo se ogun kan loju e e de mo ba won mo ta ni se computer science ni won ni gbogbo awon nkan yen o ti nora won lowo e wa ri ka point e mu agangan pa pe kilo le tan mi fe fe yawo e mo je ntan yi de bi mo da ilopolopo boy to wa ntan se wa be abi boy bi kilo se de bi mo da na ko le npe ni nti won wa ju se ni e ko sa ti bi mo o wa bi mi wa to tori won ti believe pe bukata obirin se kini opo ademo wi pe o to bukata po sugbon e wa so fun mi ti won ba bi awon bo won se bi mo da n fi ru nkan ba yi ko won lati le so ti yin den ta ba se to mo wa la si ma ba pe ba fo mo si school e ma je ko mo yin o lati pe boyo ni nkan kan to ye ko tun ko yato si we yen ti won te ba ti le dare je si bi we nikan ni ti iwa oyin bo ni o fe mo wu oyin bo me lo nbe a o si le oyin bo bi mo meri marun awo awon obi je yo kan lo e yo ka meji bo ti wa oyin bo ni gbogbo wa ko mo nisin ati e ko won ko ba se to mo lo wan bi bayi mo so ko lo nko ro wa se
0: amen
4: e ma to mo yin lona ti o gbe ko ati pe pele lomi o olohun ni oni ku la ka yin o
0: se ri lori oro baby mother baby mama mo si nbo nbe je npe number ta pe lo te pa won okunrin prefer kan kan ke kan wo benin kan ti o bi mo fun mi sa ko se pe mo fe toju e bo wo tan fi toju omo na na fi toju yawo number to wo kulu yi re 0916-893-1000 tabi 0911-3333-893 lono meri 893 owo te fi to mo na le fi to iyawo e ja mu pe yi elo e ka so oruko yin ati bi ti e tin pe wa
4: elo e ka so oruko te wa
0: e ka so e ti wole e ba gbohun soke
4: ero nba temi ni pe nipa imura wa odo gan fun rara wa gan iyen mu ki opolopo o sa lati se wedding tabi lati mu yawo todo iwo ta ba wo iwa ti awon opolopo awon imura awon obirin ni aye ode oni emi gege ji eyan kan ka gba pe mi o si mari gan eru ma nda ara temi gan ba pelu imura won iwa won so eyin obi mi gan fun rara e gan omo ti o ti ju 14 years ati lo se family plan fun tori ko fe ko o fe ko lo ile yi to awon nkan won yi nigba te lo mi ba wonu marriage to odun marun odun mefa ari olodun mewa but olodun lo n se omo o ṣugbọn awon nkan yi gan ko wu awon odo lori so amona ti mi ni fun awon obirin ati awon okunrin bi pe ka to omo wa ka ma fi gbogbo nkan je pe ka ma wo eyun elomi a ma se pe ma mu eni ti o ti kole ma mu eni ti o ti ra oko ma mu eni ti o ti se kini kan ije awon iya to bi awa gan ati awon baba to bi awa gan pelu ipo ti won wa loni ije bi won se bere ni won wa leni ti bo ni bi ti won ti bere so ka ma fi ru awon eko won yi ka ma fi ko awon omo wa bi pe bi aba ojo ka ba bi mo ko la run la kan orun abi ba ona se n fowo
2: yen la bagun ko la kan
4: ibi kan ibi kan na la wa na ti ma bere so kan wi awon iru eko won yi o to bo awon sa awon ti won wo ti won se ti won wa nita bi pe won fe mari abi won fe ni oko tabi aya e se
0: e se o ah o da boya kin tun pe number ta kawon okunrin wule pe wa ki lo de teru fi n ba won lati se kini lati gbe yawo
2: ti le o se fe gbo lo lenu awon
0: ayo mo fe gbo
2: bi awon to se pe
0: in to fa e won pe
2: ti won ti laya le
0: ki lo abi elomi to didi bi fe pe baby mama ni mo fe ki lo de teru fi n ba yin lati fe e fe baby sugbon e fe mama abe ki lo de number to wo kulu yi re o 0916-893-1000 tabi 0911-3 lọ́nà mẹ́rin 893 ẹ̀fẹ́ bébì ẹ̀fẹ́ mama bùkátà a mọ̀ pé bùkátà ò lè má sí bẹ́ẹ̀ ni yóò wà lóòótọ́ ṣùgbọ́n ọlá plenty látìgbà tó ti wà nílé ọkọ rẹ̀ ṣé wọn ò bọ̀ ọ́ se mo gbe buki
2: e ja wa ni je mu je mu
0: se wa wa re
2: wo
0: de mo ti do je mu pe ye papa ah hello e ka so ruko yin ati bi ti e tin pe
5: o ma
0: e ka so ma
5: e ka so
0: e ka so
5: Joseph lati ni o le ni o
0: e seun
5: e wo program te gbe wa lo so yi to je nkan ti mo barakunrin ni kan so o ti pe 30 years láàárọ̀ yìí aláàárọ̀ nǹkan tá a jọ ń sọ nìyẹn. Mo máa sọ̀rọ̀ pé àbúrò ni àbúrò ìgbàwo ni ọmọ ni ẹ má ti gbẹ̀yìn wá o. Ṣé sálárì tó ń gbà jẹ́ tí ò tó òun nìkan jẹ ẹni kò lọ má rì. So ẹkọ́nọ́mì lóòótọ́ bí mọ́mì ṣe sọ pé ó jẹ́ ìpèníjà bọ́ tí ọlọ́run kó ràn wá lọ́wọ́. Ìgbàgbọ́ lèèyàn fi ń wọnú ìgbéyàwó. Ìgbàgbọ́ lèèyàn fi ń wọnú ìgbéyàwó ọjọ́ tá a gba kọ́là kan ọ̀run. Ọlọ́run ó ràn wá lọ́wọ́ ẹ ṣe
0: tó. 0916-893-1000 tàbí 0911-3-8-9-3 jẹ́ ti gbọ́ ìgbàgbọ́ nìyàn fi ń wọnú ìgbéyàwó.
3: Ẹ kò wá ṣe bí
0: ìgbà
2: bó bá ṣe bí
3: ìgbà bó bá ṣe bí ìgbà bó bá ṣe bí ìgbà bó bá ṣe bí ìgbàgbọ́ tí ò níṣẹ́.
2: Bí ẹ ń béèrè question yìí lọ́wọ́ ẹ̀ ọlọ́run ní járí kò sí dáadáa tígbà tó tí wọ́n bá béèrè owó lọ́wọ́ ọkùnrin tó tẹ́wọ́ lónìí pẹ́.
0: Ṣé ìwọ náà òṣìṣẹ́ mi? Mọ̀
2: dámílò mo ń sọ fún ọ ṣiṣẹ́ mò ń gbọ́ ọjọ́ kejì ó tún tẹ́wọ́ ọ̀sẹ̀ kejì ó tẹ́wọ́ ọ̀sẹ̀ kẹta ó tẹ́wọ́ gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara
3: ìfẹ́ yìí ó sá lọ ni
2: bó o ló ṣe wù wá
0: ṣé mo bèrè mi ni ṣé mo fẹ́ ṣe
3: léṣe
0: orúkọ yìí àti ibi tí ẹ ti ń pè wá.
4: Ẹ kú iṣẹ́ jáde ooru àkọ́lá fún sábà tó sọ ẹ kàn sí ẹ wo ìgbàgbọ́ láìsówó. Kẹ̀sì ní sẹ́yìn ìgbàgbọ́ bá ń sáni o. Bíbélì kan sọ pé owó ni kẹ̀kẹ́ yìí rere o. Gbogbo ẹjọ́ bá ti mówó wá sọ́ọ̀nì tí yóò mọ dáadáa mẹ́wàá rẹ̀ déédéé ọ̀tá pásítọ̀ ni o. Kéèyàn bá ti mọ Musa aláwọ̀ amáyálá sí fọ́mọ̀ tán ara rẹ o. Ànábì gan ò ní gbàdúrà rẹ̀ bọ̀rọ̀ o. Ṣé ẹ rí i ẹ mọ̀ jẹ́ kí kálukú àtọkùnrin àtobìnrin wa ẹ̀yìn ìyá ẹ̀yìn bàbá nù bá wí kí kálukú ó mójútó ọmọ rẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ìwà nìyẹn fi ń délé ọkọ tatalọmọ skul ní wà téèyàn fi ń délé ọkọ ń sìnú àwọn ọmọbìnrin yẹn ọ máa ń fẹ́ jọ̀gá tó lé ni. Ó ti yé yín tó bá ti jẹ́ pé aṣáá òyìnbó nìkan la fi ń tọ́ ọmọ àti délé ọkọ àbájú pé àwọn òṣìlẹ̀ àwọn ọmọ yẹn ó máa ń nira díẹ̀ o kò ti bàjẹ́.
0: Ẹ ṣeun ẹ ṣeun ojú ọjọ́ ti ń sáré ṣùgbọ́n
2: sórí bí nǹkan tí àbùdá ìṣó jẹ́ ń gbọ́ sórí wọ́n ní ìwà lèèyàn fi ń gbélé ìwà lọkùnrin míì gan ò ní tíyàwó òfin dúró lọ́dẹ.
3: O yẹ bẹ́ẹ̀ ni ya fún àlọ́bùlọ́bù
2: bẹ́ẹ̀ ni o
3: wà ní òbí ní ṣe nílò ìwà
2: ọkùnrin náà nílò ìwà ọkùnrin mi ok mo bá yàn wọ mọ́tò mo wá bọ́lẹ̀ ní wọ́n já wa ní oṣù òdì máa yan oníkanra ni kò lè níyàwó lé
0: àbúrò
2: lóṣèlú àwọn ọmọ mọ́tò nǹkan ti james sórí ìwà àtàwọn àtàwọn àgbàlagbà ìyá kan wà sójókòó tí màmá yẹn á ti tó sísà màmá yẹn ni báwọn ṣe ń wo ọgbẹni kò lè lọkùnrin lé kò lè níyàwó lé dírẹ́bà gan ni pé òun tó ń jọkùnrin gan pé àwọn obìnrin tó gbára ní àwọn ìwà àwọn ìwà ṣe pàtàkì ládọ̀ ọkùnrin
3: àmọ́ ẹ jẹ́ ká wá sọ o ẹ jẹ́ ká sọ owó ni ọkọ ìyàwó owó ni owó lọkọ ìyàwó
2: ìwà náà kú jẹ́ wá sọ fún nígbà tó bá fẹ́ dìgbò lu gidi nílé tó pé
0: kó ìmọ̀ olówó ni ká
2: mú ìwà owó
6: méjèèjì ẹ jẹ́ kí n sọ fún wa ìwà oni alákọ̀ọ́kọ́ owó tẹ̀lé ìdí tí ìwà fi wà bẹ́ẹ̀ ni pé ṣẹ́ri tọkùnrin bá dà tí ó bá yẹ pé nǹkan díẹ̀ ló mú wá sí ilé tí ìyàwó náà bá dẹ̀ ní tó fún wa jọ jọwọ́ papọ̀ wọ́n á jọ ṣé ilé yẹn á lè tẹ̀síwájú ọlọ́run máa ń dẹ̀ fi ìbùkún sí ìrìn àjò ìgbéyàwó tó yẹ pé tọkùnrin mi bá gbéyàwó sílé tó bá ẹni ọ̀nà máa máa là
3: ìyẹn tó bá ṣe dáadáa
6: ṣùgbọ́n ní ìwà tó bá lówó náà owó yẹn náà
2: ìgbéyàwó
6: yẹn náà ò sì ní láti bóyá obìnrin ni ò ní wà àbọ́kùnrin gan ni ò ní wà owó máa wà ìjàdẹ̀ máa wà.
2: Bẹ́ẹ̀ ni.
0: Hello ẹ káàsán ẹ ti wọlé pápápá orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
5: Ẹ ṣe orúkọ ọmọ ni Àkànwó láti Ẹṣí. Tí mo fẹ́ kẹ́ aṣàkíyèsí lórí ìgbéyàwó tí a bá jẹ́ ẹni tó ka bíbélì dáadáa nígbà tí Abraham fẹ́yàwó ìgbín ní ìdílé bàbá ìmọ̀ àgbépọ̀ ọkọ àtaya ọmọ mú ìdàrúdàpọ̀ wá láàrin ọkọ àti aya ìtí ẹ̀yàwó ọmọ ṣe kò lẹ́dùn mọ́ àwọn òbí ọkọ nú tó bá ti jẹ́ pé ní ìdílé ìyàwó náà ni ní a bá ti lè sọmọ bẹ́ẹ̀ jù ìṣẹ́ntàn náà lọ́nà ṣẹlẹ̀ tí wọ́n ní ṣe bẹ́ẹ̀ ó yẹ kí wọ́n máa fún wọn ní gap bí ìyàwó ọkọ tàbí bàbá ọkọ bá máa béèrè nǹkan lọ́dọ̀ ọmọ rẹ̀ kó máa fi gápu pé àwọn ẹni náà máa ti ní fámìlì tiẹ̀ ọ̀kan nìyẹn. Èkejì ni pé ìwà ìyàwó gangan torí pé
7: o wa lara aso mi iwa iyawo gangan ko bu oko lori lati pe ko fe yawo tori pe awon ti ta to ti tele ku to gbogbo oko e won fi lorun le o na se o lo se ko won sile so awon kan won ye o ma nda igbe yawo ru ti yan ba wa je eni to le gbadua ba se muslim ba se christian to ba je en to le gbadua gbogbo ogun ye olorun ma se so o yi ki eni to ba ti fe yawo come ma ko wa ni le oko eni to ba ti fe yawo to ba ti ma ti to ba ti gbe ise wo gbe yawo pelu okunrin kan o ye ko ti ma wa ni le oko tabi oko to ni o na ti fe yawo come pe o ya gbo un mo la ko o ri ofe ini ki ki yan lo ma se fun o o ye ko ma se to bi le ko sugbon o ri ofe ni olorun eni olorun ba ko lo
0: ofe eni asini yen mu ojo ojo wa ti lo eseun ni adupe sa eseun ah ojo ojo ti lo sugbon ninu e boya kin tele kun imoda pe
3: oro iga soto amo
0: abada
2: si nitori pe abada si nitori
0: iwa
2: mo fe yanana awon oro to se pataki to se koko lati
0: se to bo e darapo mo se to bo oya ba ndaruko re ko ma kan
2: ara e se te wa pelu wa oruko temi oyipada oluwa ti mi yan abdul latif lemi titi ojo mejo ta tu pade iri ati ayo ko ni won lede oni kaluku wa
0: oya ola plenty pa
3: ka adupe lo ogun te ba wa gbe to a fe le ise lo oruko temi oyipada olaun mi omo layo kan ayo ni ile odebodi mo so pe titi di ose to nbo iri ati ayo na lati fi pade o
0: queen mother mi owo
6: e se eyin ololufe wa agbara olorun a ni pade ayo lose to nbo eludipo lo akemi queen mother
0: ope pataki fun gugu awon lowo gugu awon to pe wa wole lori eto yin eto wa ohun obirin e da wa po mo wa ni ose ti nbo part 2 nbo e mo wori o ko temi oyipada o temi to pe akin ko le aya akin orenti oko e lo nso npe lase edumare ti ose ti nbo won ni fe nikan kan ni wa sawati o double

kan agẹ́láyé ọ̀n ṣàkọrin wa tó jẹ́ pé wọ́n gbọ́rin tí wọ́n kọrin tí wọ́n jọmọ̀ ní wọ́n sì ń dúpẹ́ ìta wà ní dádì ọ̀hún tí wọ́n gbọ́rin tí wọ́n kọ dádì òhó wà á pẹ́ láyé o pẹ́ láyé ẹ̀yin ò ta ni dádì tó ń kọrin fún ó yẹ o ẹ̀wọ́ á gbọ́ o wọ́n ní olùbàdàn ní o olùbàdàn lẹ̀ ìbàdàn tí a ti hàn yín mòkórí adé ọba rashidi ládọjà o ni wọn kọrin fún báwọn àwọn wo ni wọn pèrè dádì òhó ẹ pẹ láyé o ẹ wọn ní àwọn kan ni o wọn mọ kọjá lọ sílé ọba wọn lọ fẹjọ kan sùn ó yá ẹwà gbọròyìn ọhún olùbàdàn ilẹ ìbàdàn ọba rashidi ládọjà wọn ní kábíyèsí ó ṣe ìdádúró àbá àwọn kan tó fẹ mọ tó yẹ pé àbá tí wọn fẹ ṣe ni pé wọn fẹ wú àwọn ilé kan ilé tó pọ púpọ ilé ọhún mẹrìndínláàádọwàá o ni ilé ọ̀hún jẹ wọn ni wọn fẹ wo ní ìsọ̀kan estate alawo akala agbègbè ẹlẹ́bùnjọba àbílẹ̀ èdò nílùú ìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ wa hàn ẹni o wọn ní ìròyìn wá ṣàkọọ́lẹ̀ rẹ̀ pé àwọn tó jẹ́ onílé lórí mbẹ̀ tí wọ́n nílé tán kọ́lé ságbègbè ọ̀hún tó ń pè láńlọ́ọ̀dù ẹ̀yin o níṣọ̀kan wọn ni wọ́n bá ya lọ ilé olùbàdàn wọn lọ pé kábíyèsí o àkórí adé wọn ni wọ́n mọ̀ pọ̀ ní tí wọ́n ya lọ ilé olùbàdàn pé kábíyèsí ẹ̀yin la wá rí o kábíyèsí ni ó dẹ̀ mọ́ bọ ẹ̀yin èèyàn mi mo tẹ́wọ́ gbà yẹn wọlé ẹ jókòó kí ló ṣẹlẹ̀ wọ́n ní akẹ́jọ wá ni o ẹ ti ṣe ó yá aláhàn mi bàtàkì ló tún fọ́ yẹ mọ́ sọ wọ́n ní iná bá sọ̀rọ̀ pé ẹ wò ó ẹ̀yẹ yíyọ ọmọ ní gbọmọ o kábíyèsí ẹ gbà wá ni kábíyèsí ni ẹ sọ tẹnu yín wọ́n bá kún kẹnu bọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ ilẹ̀ kún wọ́n ní kábíyèsí a ní àwa fi tó yín létí ni pé àwọn kan ò mọ̀ járó oorun sùn wọ́n mọ̀ ti sí gbogbo òrùlé ilé wa kábíyèsí ní wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní gbogbo òrùlé ilé àwọn náà ti sí o wọ́n ní lórí pé wọ́n láwọn fẹ́ wo ilé mọ̀ ni wọ́n ní wọ́n ṣe wọlé wọ́n ní bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ láti bí ni wọ́n ní lẹ́yìn ẹjọ́ kan eléyìí ti ilé ẹjọ́ gíga tó wà nílùú ìbàdàn tó gbé kalẹ̀ tó sì fi gbé èyí tí ilé ẹjọ́ ọ̀hún dá tó gbé mọ́gàjì kan tó ń pè ní mọ́gàjì ọlọ́pàá dé Taofeek Abiola kábíyèsí ní ibo ló ti jẹ́ wọ́n ní lórí ìgbésẹ̀ láti mọ́ wọ́n ní ìtorí ẹ̀ gẹ ìgbà tán gbọ́ràn lọ ilé ẹjọ́ dájú ẹjọ́ tí ilé ẹjọ́ dá ó gbé mọ́gàjì ọ̀hún tí wọ́n sì pé gbogbo àwọn ilé wọ́n ti fi àmì sí àwọn ilé kan wípé ilé báyìí á wò yín ẹ̀ẹ́lẹ́tọ̀ọ́ lórí ilẹ̀ báyìí ilé báyìí á wò yín ẹ̀ẹ́lẹ́tọ̀ọ́ lórí ilẹ̀ báyìí ẹ̀ẹ́lẹ́tọ̀ọ́ wọ́n ní wọ́n ti fi àwọn àmì sáwọn ilé tán fẹ́ wo lọ tí gbogbo ẹ̀ jẹ́ mẹ́rìndínláàádọ́wàá wọ́n ní kábíyèsí bá ní ilé ọmọ pọ̀ púpọ̀ lákòókò tá a wẹ̀ tó jẹ́ pé kẹ́ẹ̀yàn tó di onílé lórí gòńkálùkù ń tiraka ni wọ́n bá ní bẹ́ẹ̀ lé o kábíyèsí kó tó wá di pé yóò di ohun tí wọ́n padà wo tán ńlá sì tètè wá bá yín kábíyèsí bá ní ó yẹ ẹ mọ sọ̀nso wọ́n ní ẹ wò ó lọ́wọ́lọ́wọ́ báyìí òrùlé ilé wa náà kọ́kọ́ sí mọ́ wà lórí o ààrẹ sùn forílé sùn káwọn páwọn ń padà bọ̀ wá wọlé o wọ́n ní kábíyèsí bá ní ẹ ní sùúrù lórí ìgbésẹ̀ náà ẹ̀yin tẹ́ ẹ nílé níbẹ̀ ẹ lọ tún òrùlé ilé yín ṣe ẹ̀yin o ẹ lọ tún ṣe gbogbo àwọn tó ń jẹ́ gba.

gbalẹ an gbalẹ lọwọ awọn to nile ni o ile yi ti won lo wu awọn tan kan awọn tan mi ti won wu jade ti won mo pe eyin ko le nile ile bayi bayi bayi won eyin lo tun le ile yin se kabiyesi wa pe ba ti wa tun se tan eyin emi o seto to ye kin se won ni lori e na ni kabiyesi ti se ipade da konko pẹ̀lú àwọn ẹ̀kan ẹ̀kan tó ṣe pàtàkì nínú ìlú kábíyèsí ò tún wá fìyàn nìkan se wọ́n ní wọ́n tún fi ìgbìmọ̀ ẹlẹ́ni márùn-ún lọ́lẹ̀ wípé ẹ̀yìn ìgbìmọ̀ yìí ẹ̀yìn lẹ́mọ̀ rí sí ẹ̀sùn àwọn gbalẹ̀ gbalẹ̀ àwọn ajálẹ̀gbà torí èmi ò ní fọwọ́ yẹpẹrẹ mú tó bá ní ṣe pẹ̀lú à ń gbalẹ̀ onílẹ̀ à ń gbalẹ̀ lọ́wọ́ onílẹ̀ o kábíyèsí wa sọ fáwọn ará ilé àwọn tó ní ilé ní agbègbè ọ̀hún ní agbègbè Sokan Estate Akala wọ́n ní ẹ mọ́ relé òrùlé ilé yín tẹ náà bàjẹ́ ẹ lọ́ tún ṣe ẹ mọ́ lọ gbénu ilé ṣùgbọ́n lọ́wọ́ yìí o kábíyèsí pé kán mọ́ lọ léná wọn ò ní wó ní ọ̀hún kábíyèsí sì ti fi àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni márùn-ún wọn ti fi lọ́lẹ̀ pé ẹ̀yìn lẹ́mọ̀ mójútó tó bá ní ṣe pẹ̀lú ẹ̀sùn à ń gbalẹ̀ lọ́wọ́ onílẹ̀ ni o à ń jálẹ̀ onílẹ̀ gbà à ń gbalẹ̀ lọ́wọ́ onílẹ̀ ni o gbogbo ẹ̀sùn ẹ̀yìn márùn-ún ìgbìmọ̀ ẹlẹ́ni márùn-ún yìí lẹ́mọ̀ mójútó wọn ní kábíyèsí tún ṣe pàdé wọn tún ṣe pàdé ẹ̀dá kọ́ńkọ́ pẹ̀lú àwọn míì lórí ẹ̀ náà ṣùgbọ́n kábíyèsí ti fi dá wọn lójú pé kán mọ́ lọ lé kò ní sí nǹkan kan wọ́n sì ti gba ilé wọn fún wọn pé ẹ lọ tún òrùlé ilé yín ṣe ẹ mọ́ sùn ẹ mọ́ yọ̀ ẹ mọ́ gbádùn ẹ mọ́ jẹun lẹ mọ́ bí sí ẹ mọ́ rẹ̀ sí kò sí láburú.

ilé iṣẹ́ àwọn ọmọ ológun orí òfurufú lórílẹ̀-èdè wa yìí làwọn náà wọ́n fi ròyìn kan léde látàrí ìbọn ti fi kún okun iṣẹ́ wọn lòdì sí àwọn agbébọn agbésùnmọ̀mí nípínlẹ̀ adamawa ni o nípínlẹ̀ borno ni o wọ́n ṣe ìkọlù inú afẹ́fẹ́ lójú òfurufú náà ti ń jálẹ̀ gbẹ̀gbẹ̀gbẹ̀ sí àwọn atiláwí yìí tí wọ́n sì ń babò bá fu àwọn afurasí atiláwí agbésùnmọ̀mí agbébọn yìí wọ́n sì ń ṣe ìbàjẹ́ àwọn bùbá wọn nígbàgbàgbà ìkọlù inú afẹ́fẹ́ náà ó mọ̀ wáyé lánà òde yìí níbi tí wọ́n ti fojú sun àwọn agbègbè alágbára kan bíi Buka, Meram, Tumbus àti Chikide ní òkè Mandara nínú àtẹ̀jáde èyí tí alūkkóró iléeṣẹ́ àwọn ọmọ ológun orí òfurufú fi léde ó mọ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí bí àwọn ikọ̀ ọmọ ológun orí òfurufú lórí ìbọn ti fojú sun àwọn bùbá ọ̀hún tí wọ́n sì ń ṣe ìkọlù ọ̀kọ̀ọ̀kẹ́ èjèèjì sí àwọn bùbá tí wọ́n fura sí pé ibi báyìí ó ní ó fẹ́ dàbí pé àwọn atiláwí hàn ibi tán forí pamọ́ sí wọ́n náà ti ṣàwọnṣẹ́ ìwádìí wọ́n ti gbé àwọn ìgbésẹ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ tó yẹ wọ́n ti ṣètò àwọn àfojúsùn wọn bó ti yẹ wọ́n láwọn ibi tán wá mọ̀ pé ibi táwọn atiláwí yìí tí wọ́n forí pamọ́ sí rèé bùbá wọn rèé ibi wọ́n ń jẹ sí rèé ibi tó ń sùn sí rèé wọ́n ní láti inú òfurufú ńlá wọn kọ ọmọ ológun orí òfurufú wa ni wọn ti lọ ń ṣèkọlù sí wọn o wọn ni wọn ń kọlù wọn gbàgbàgbà ni o láti inú òfurufú ni wọn ní látàrí ìkọlù ọ̀hún tí wọn ṣe lọ́kọ̀ọ̀kẹ́ èjèèjì bó ti pọ̀ tó tí wọn ń rọrù wọn láti inú òfurufú wọn ní kèé mọ̀ ṣe kékeré nínú àwọn ọmọ ológun nínú àwọn agbésùnmọ̀mí ọ̀hún tí wọn bá ìṣẹ̀lẹ̀ náà lọ wọn ní àwọn ọmọ ológun òfin mú wọn balẹ̀ ni o kódà wọn ò fi wọn lọ́kàn balẹ̀ wọn ò jẹ́ kán fẹ̀dùn lórí òróǹro sùn wọn láwọn ọmọ ológun pé ẹni bá ti lóhùn ò ní jáwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó fẹ̀dùn lórí òróǹro sùn àwọn náà ò ní fi wọn lọ́kàn balẹ̀ o látàrí ẹ̀ àwọn ọmọ ológun wọn kọjá lọ síbẹ̀ nínú ọkọ̀ òfurufú ni o náà ń fò lókè di odi ọba yìí tí wọ́n sì ń rọ̀jò àwọn àdó olóró alágbára síbùbà àwọn atiláwí yìí ọ̀pọ̀lọpọ̀ lára àwọn agbésùnmọ̀mí ọ̀hún ni wọ́n jábátà ní ẹ̀mí wọn látàrí ìbọn ti gbẹ̀mí wọn tán dẹ́mi wọn légbodò tí wọ́n sì bá àwọn nǹkan wọn àwọn nǹkan lò ó sí ni o àwọn nǹkan tó fi ń rìn ni o in tí wọ́n fi ń ṣe nǹkan ẹ̀jẹ̀ ni o in tó fi ń sohun ìjagun ni o bùbá ibi tí wọ́n ń fara pamọ́ sí ni o ibi wọ́n ń sùn sí ibi wọ́n ń lò ó sí wọ́n ní gbogbo ẹ̀ báyìí ó ní àwọn ọmọ ológun orílẹ̀-èdè yìí ò ní wọ́n ń kọlù lẹ́yọ̀ sókà tí wọ́n sì ń ba gbogbo ẹ̀jẹ̀ mọ́ wọn lójú àwọn tí wọ́n tún wà ńbẹ̀ náà wọ́n ní wọ́n dẹ̀mí wọn légbodò látàrí ìbọn ti rán wọn lọ sí ọ̀run àsàǹtẹ̀ àwọn ọmọ ológun wa wọ́n ṣèkọlù wọ́n gbẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn agbésùnmọ̀mí nípínlẹ̀ adamawa ni o bẹ́ẹ̀ ni àti nípínlẹ̀ borno bí ròyìn ti fi léde lèmi ti kà á ó sì wọnú amúnútutù lọ́sàn-án tòní.

ìròyìn kan rèé o látàrí àjọ kan tí kì í ṣe ti ìjọba ẹ̀yọ́ tó jẹ́ pé wọ́n ṣàlàyé wípé àwọn báyìí báwọn ti wà yìí àwọn ti ṣetán láti máa ran àwọn èèyàn lọ́wọ́ láti máa ṣètò ìrànlọ́wọ́ tí wọ́n sì jẹ́jẹ́ẹ́ látàrí ìfarajìn pé àwọn ó ṣàyípadà fún orílẹ̀-èdè yìí àwọn ò mú ìdàgbàsókè wà wọ́n sọ̀rọ̀ ọ̀hún lórí bí wọ́n ti fẹ́ mú nǹkan rọrùn fún àwọn èèyàn àpá jùlọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ti ń lọ́làṣẹ́ tí ò rọ́wọ́ rọrí tí ò rí nǹkan jáde tí wọ́n ń gbé láwọn agbègbè tó jẹ́ pé àwọn tí ò ní púpọ̀ tí ò ní ànító àti ànísẹ́kùnà ń gbébẹ̀ àti gbogbo ìdojúkọ ọrọ̀ ajé tí àwọn ọmọ nàìjíríà ń dojúkọ ni o látàrí àìrílé gidi gbé àìrètò ìlera tó tọ́ àìníṣẹ́ lọ́wọ́ àtàwọn nǹkan míì wọ́n sọ̀rọ̀ àwọn àjọ ọ̀hún sọ̀rọ̀ kódà ọ̀gá àgbà àjọ náà ọ̀jọ̀gbọ́n Davis Adeloye ó sọ̀rọ̀ nípa ohun tó jẹ́ ojúṣe wọn táwọn fi ṣàgbékalẹ̀ ètò náà tó ní àwọn fẹ́ fi dí àlàfo lórí bí àwọn èèyàn ṣe máa láǹfààní sí àwọn nǹkan tó yẹ lórí ọrọ̀ ajé Adeloye sọ̀rọ̀ lórí báwọn ti fẹ́ kojú ìṣẹ́ àti òṣì lórílẹ̀-èdè Nàìjíríà bí àwọn ti fẹ́ fún àwọn ènìyàn lọ́rùn pé káwọn náà lóhùn kan lè sọ̀rọ̀ kó má dàbí pé wọ́n mọ sọ̀rọ̀ polówó ń sọ̀rọ̀ ọmọ tálíkà náà pọ̀ ńlá ìdíà wọ́n ní àwọn fẹ́ ṣe kíní ọ̀hún tálàfo sì wà ń bẹ̀ tó jẹ́ pé polówó bá ń sọ̀rọ̀ náà kò ní sí pé èèyàn kan tálíkà bẹ́ẹ̀ èèyàn kan láìdíà wọ́n ní gbogbo ẹ̀ làwọn fẹ́ dí gbogbo kíní ọ̀hún táwọn sì fẹ́ mú gbé ayé rọrùn fáwọn èèyàn táwọn fẹ́ káwọn èèyàn ó máa jẹ mùkúùdùn gbé ayé táwọn fẹ́ kí gbogbo ẹ̀ ó dáa fáwọn èèyàn wọ́n ní ẹ wò ó àwọn ṣe ìrónilágbára fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn pàápàá jùlọ àwọn obìnrin tó fi máwọn ọ̀dọ́ àti àwọn ọmọdé látàrí ètò táwọn ó ṣe ọ̀hún láti jẹ́ pé ẹni tó dàbí pé ó fẹ́ máa nira yóò pò ń bẹ̀ ìdàgbàsókè ó sì bá orílẹ̀-èdè yìí ẹ wò ó ètò ọ̀hún tí àwọn ikọ̀ ọ̀hún tí wọ́n pè ní slum path initiative ó ní wọ́n ní pé àwọn ó ṣe ò táwọn ó sì fi fojú rẹ̀ sun àwọn obìnrin àwọn ọ̀dọ́ àti àwọn ọmọdé tí àyípadà ó fi dé tí ìdàgbàsókè ó fi wọ̀lú tí gbogbo nǹkan ó fi lọ bó ti yóò lọ tí nǹkan ó sùn wábọ̀ tí ò ní sí pé àwọn èèyàn ní àlàsé kankan mọ́ tó jẹ́ pé gbogbo nǹkan ó máa rọrùn tí gbogbo ó sì máa lọ bó ti yàn lọ wọ́n ní ẹ wò ó àwọn ó ṣe ètò kọ́ṣẹ́ fún àwọn ọ̀dọ́ tó bá nílò àti kọ́ṣẹ́ náà wọ́n ní kẹ̀ẹ́ sẹ̀yìn ònìkan wọ́n ní gbogbo ohun tó bá yẹ káwọn ó ṣe àtàwọn tó bá yẹ ká gbé kalẹ̀ wọ́n ní làwọn ó gbé kalẹ̀ o wọ́n ní àwọn sì ń pe gbogbo àwọn lájọ ìjọba yòókù kan fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn káwọn lè ṣe kíni o káwọn lè lé ìsí àtòsípò lára àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ti fìlédè nù ṣùgbọ́n o wọ́n pe àwọn ti ń kéde rẹ̀ báyìí àwọn fẹ́ mú ìdàgbàsókè wà àwọn fẹ́ ṣe ìrónilágbára fáwọn ọ̀dọ́ àwọn ó gbé orílẹ̀-èdè Nàìjíríà débù tí ò gomú kúrò lébù tí ò fo wọ́n láwọn ò bájọba ṣiṣẹ́ o àjọ tí ò bájọba ṣiṣẹ́ ni o ṣùgbọ́n ọ̀dọ́ o ọmọdé o àtàwọn obìnrin wọ́n ní pàápàá jùlọ àwọn tí wọ́n ń gbé ní agbègbè tí wọn ò ti rí nǹkan jáde púpọ̀ tó fẹ́ dàbí pé wọn ò ní ànító ẹyọ tí wọn ò sì rí àǹfààní sí tọ́jú ìlera wọ́n láwọn táwọn fẹ́ ràn lọ́wọ́ gangan láti jẹ́ pé àwọn náà ní tó yẹ wọ́n ní àwọn gangan làwọn fojú sùn táwọn ó sì bẹ̀rẹ̀ sí máa ṣe ìrónilágbára àtọ́bí o àtọ̀dọ́ o àtọmọdé o ni àgbọn ọbẹ̀ tó nílé tẹlẹmù tí wọ́n máa jàǹfààní tí wọ́n sì dí àlàfo pé àwọn kan tálíkà àwọn kan lówó ẹyọ wọn ni táwọn fẹ́ dí àlàfo rẹ̀ lórílẹ̀-èdè nù o.

jẹ n sáré jẹlẹ ìmọ kó tó di pé a sọ eléyìí tí a mọ fi ṣèlò lọsànán tòní ẹka àpàṣẹ ọlọpàá ìpínlẹ katsina wọn ti ṣe àkọọlẹ àwọn iṣẹ àṣeyọrí táwọn náà ṣe o látàrí ìbọn ti dínà mọ ìgbìyànjú àwọn ajínigbé kan tó jẹ pé wọn ti já àwọn ẹni ẹlẹni àwọn èrò elérò ìrònú ọkọ lọkọ wọn ti jí wọn gbé wọn gbé àwọn èèyàn ọhún láyọ àtàláfíà kódà kè é tún wá sèyún nìkan o wọn ní wọn tún kọ màálù márùndínlọgbọn nínú ọtọọtọ ni àwọn atiláwí ọhún sọsẹ o iṣẹ ọtọọtọ náà làwọn ọlọpàá sì ṣe tán sì fi ṣe ètò àṣeyọrí ọhún wọn ní lọtọ wọn tún lọ kọ àwọn màálù onímàálù márùndínlọgbọn níye wọn ní gbogbo ẹ méjèèjì ọhún làwọn ọlọpàá wọn sì àtẹrò àtàwọn èèyàn ẹlẹ́ran ara àti màálù wọn ní àwọn ọlọpàá wọn dòòlà wọn láyọ àtàláfíà o ní ìpínlẹ náà ìpínlẹ katsina nínú àtẹ̀jáde kan tó wá fi léde lánàá òde yìí níbẹ̀ ń lagbẹnusọ ọ̀pàṣẹ ọ̀hún abubakar sadiq ló ti ṣàlàyé ọ̀rọ̀ lórí ìbọn ti ṣiṣẹ́ ọ̀hún bọ́n ti dóòlà àwọn èèyàn mọ́kànlá tó jẹ́ èrò tó jẹ́ pé àwọn ajínigbé ti jí wọn gbé tí wọ́n sì gbà wọ́n padà láyọ̀ àtàláfíà tí wọ́n dóòlà wọn tó ń ti nǹkan ọ̀sìn àwọn màálù tí wọ́n pé àwọn atiláwí wọn ti kọ́ wọn ni àwọn ọlọ́pàá wọn tó gba màálù yìí lọ́wọ́ àwọn atiláwí ajẹ́mọ́ra gbébọn yìí o agbẹnusọ ọlọ́pàá abubakar sadiq aliu ó wá sọ̀rọ̀ lórí ìbọn ti gbà pé pàjáwìrì pé nǹkan báyìí mọ̀ ṣẹlẹ̀ ní ibi báyìí àwọn agbébọn mọ̀ ti yabo ibi báyìí pàápàá àwọn ọlọ́pàá wọn ò ṣe mẹ́ni wọn ò ṣe méjì wọn kọjá lọ síbẹ̀ wọ́n sì gbé ìgbésẹ̀ eléètò yẹ ó wá fi ọ̀rọ̀ òun fi ń dáwọn aráàlú lójú pé àwọn ò tẹ̀tí o àwọn wà ń farajìn láti mọ fi kún okun iṣẹ́ àwọn lòdì sí àwọn agbébọn àwọn agbésùnmọ̀mí tó ń ti àwọn ọ̀daràn mìíràn gbogbo ẹ wò ó wọn dóòlà àwọn èèyàn mọ́kànlá o kì í wá sí èèyàn nìkan o àwọn màálù táwọn agbébọn adìhámọ́ra ogun tí wọ́n tún lọ jí kọ́ wọn ní màálù márùndínlọgbọ̀n níye àwọn ọlọ́pàá wọn tún gbà padà pé ọmọ yìí ò ṣàgbàfọ̀ ohun ká sọ wálé ẹ rójú olè ẹ mú aláfọ ọrá là ń pè yún ẹ tún mọ jalè màálù wọn náà gba màálù lọwọ wọn tún ní àwọn ẹni ọlọ́ni ènìyàn ọlọ́nìyàn lẹfẹ mọ kó lọ wọn tún gba àwọn èèyàn mọ́kànlá tí wọn kò yí láyọ àtàláfíà láì farapa nádò làwọn èèyàn tó ń ti àwọn màálù o.

kinyin e kale e de kuse lataro akojopo iroyin le wa londe seti igbo yin lati ikani west radio 89.3 fm ikani kanga agbemagbe tokun fun omi ogbon imo ati oye ti akale ti opopuna labi avenue oluyole estate ibadan temi tope olawole ni oniroyin yin saaju egbe awon koko le to wa ninu iroyin na Ààrẹ Tinubu ti pàṣẹ ìmúgbòrò àtúntò ìmọ̀ ẹ̀rọ nínú ètò iṣẹ́ ìjọba. Ilé ìfowópamọ́ àpapọ̀ orílẹ̀-èdè yìí tí a mọ̀ sí CBN mú ìlànà ètò ẹ̀náwó sójú kan ní ìdá 26.5%. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ìkìlọ̀ sí àwọn olùgbé lórí èsì ètò ààbò eléyìí tó jẹ́ òfegè. Ìjàmbá ọkọ̀ ṣekú pa ọmọ ìyá méjì ní ìpínlẹ̀ Ondo. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu ti pàṣẹ fún gbogbo iléeṣẹ́ lẹ́ka-jẹ̀ka láti ṣe ìfìdímúlẹ̀ àti àwọn ìgbésẹ̀ tó jinlẹ̀ lórí iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ nígbàtí ó ń pa ní dandan fún àwọn iléeṣẹ́

àti àwọn ojú òpó ìṣiṣẹ́. Ààrẹ sọ eléyìí di mímọ̀ lónìí lórí wípé kí iṣẹ́ ìjọba kúrò ní àfọwọ́kọ̀ lè kí ó bọ́ sí eléyìí tí yóò máa ya kankan tó dẹ̀ síbẹ̀ tó gbájúmọ́ ìgbáyégbádùn aráàlú. Níbi ètò ìṣíde ìpàdé àpérò iṣẹ́ ìjọba lágbàáyé tọdún 2026 nílùú Àbújá, níbẹ̀ ni ààrẹ Tinubu, lẹ́ni tí akọ̀wé ìjọba àpapọ̀ Sẹ́nítọ̀ George Akinwumi ṣojú fún níbi tó ti ṣàlàyé ìdí pàtàkì ìgbésẹ̀ yìí wípé iṣẹ́ ìṣèjọba rẹ̀ lábẹ́ ètò ìrètí ọ̀tun gbájúmọ́ iṣẹ́ ìjọba eléyìí tó kájú òṣùwọ̀n. Orílẹ̀-èdè Nàìjíríà ti tẹpẹlẹ mọ́ àwọn ìpè fún ìdáhùn ilẹ̀ Áfíríkà sí gbọmọgbọmọ ìdíkòkò ètò ààbò jákèjádò ilẹ̀ yìí, pẹ̀lú bí ọ̀gá àgbà fún iléeṣẹ́ ológun ojú òfurufú Yemasha Sunday Aneke ti ṣe ń pàrọwà sí àwọn orílẹ̀-èdè tó wà ní ilẹ̀ adúláwọ̀ láti mú ìrólágbára dé bá ìfọwọ́sowọ́pọ̀ ológun àti gbígbé ìgbésẹ̀ àjùmọ̀gbé láti gbógun ti ìgbésùmọ̀mí àti ìwà ọ̀daràn. Ó pe ìpè yìí lásìkò tó ṣe alága níbi ètò ìpàdé àwọn olóyè àgbà lẹ́nu iṣẹ́ ológun ojú òfurufú nílẹ̀ Áfíríkà tọdún 2026 eléyìí tó wáyé ní Tunis lórílẹ̀-èdè Tunisia. Àtẹ̀jáde tó jáde lónìí láti ọwọ́ agbẹnusọ iléeṣẹ́ ológun ojú òfurufú orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn Air Commando NMA Ejodeme, níbẹ̀ ni ọ̀gá àgbà iléeṣẹ́ náà ti ṣàlàyé ipa pàtàkì fífi ìmọ̀ ṣọ̀kan láti lè jẹ́ kí àlàáfíà wà ní tìbútòrò ilẹ̀ Áfíríkà. Ìgbìmọ̀ tó ń rí sí ètò owó tí a mọ̀ sí MPC tó jẹ́ ti báńkì àpapọ̀ orílẹ̀-èdè yìí, ìyẹn CBN, ti gbà láti fi òǹtẹ̀lé èlé ìlànà ìnáwó, ìyẹn MPR, sí ìdá 26% ó lé márùn-ún tí a mọ̀ sí 26.5% lẹ́yìn ìpàdé ẹlẹ́ẹ̀karùnlélọ́ọ̀ọ́dúnrún níbi tí àwọn ọmọ ẹgbẹ́ mọ́kànlá ti kópa. Gómìnà ilé ìfowópamọ́ àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà Ọláyẹmí Kàdóso, lẹ́ni tó sọ̀rọ̀ lónìí lẹ́yìn ìpàdé ọlọ́jọ́ méjì tó jẹ́ ti ìgbìmọ̀ náà, ó ṣàlàyé àwọn nǹkan tó dìrọ̀ mọ́ ìlànà náà, eléyìí tó ṣe pàtàkì fún ìfìdímúlẹ̀ ọrọ̀ ajé, eléyìí tó kẹnu. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe ìkìlọ̀ lórí ìtànkálẹ̀ ìròyìn ẹlẹ́jẹ̀ lórí ètò ààbò. Wọ́n ṣàlàyé àwọn ewu eléyìí tó sodo sínú irúfẹ́ ìwà bẹ́ẹ̀ lásìkò lẹ́yìn tí àwọn òṣìṣẹ́ elétò ààbò ń sapá láti dóòlà ẹ̀mí àwọn ènìyàn, eléyìí tó fi ara gbá nínú ìkọlù kòpẹ́kòpẹ́ àwọn agbésùmọ̀mí ní Ògbómọ̀ṣọ́. Ìkìlọ̀ náà ni ló jẹyọ nínú àtẹ̀jáde kan lẹ́yìn tó jáde lónìí láti ọwọ́ olùdámọ̀ràn pàtàkì lórí ètò ààbò, ìyẹn Àbáyọ̀mí Fágbínro. Níbẹ̀ ló ti ṣàlàyé pàtàkì ṣíṣe àyẹ̀wò ọlọ́kìnrinmi sí àwọn ìròyìn tó dá lé ètò ààbò. Ìkìlọ̀ náà ni ló jẹyọ lẹ́yìn onírúurú ìròyìn ẹlẹ́jẹ̀ tó jáde lánàá wípé àwọn agbésùmọ̀mí tún ṣe ìkọlù sí ilé ẹ̀kọ́ Ládòkè Akintola University of Technology tí ń bẹ ní Ògbómọ̀ṣọ́ wípé wọ́n dẹ̀ ti ilé ẹ̀kọ́ náà pa. Olùbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Ládọjà ti mú ìdádúró dé bá ìgbésẹ̀ wíwó àwọn ilé tó tó 160 níye ní agbègbè Ìṣọ̀kan Estate Extension Aláo Akálà ní agbègbè Ẹlẹ́bú nílùú Ìbàdàn ní ìjọba àbílẹ̀ Ìdó ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ibùgbé Olùbàdàn ní ìjọba àbílẹ̀ Àríwá Ìbàdàn ilẹ̀ sí fi léde wípé ó kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn onílé lọ́jọ́ ìsinmi tó kọjá tó ń rawọ́ ẹ̀bẹ̀ sí ọba Ládénà lórí ìgbésẹ̀ wíwó ilé wọn lẹ́yìn ìdájọ́ ilé ẹjọ́ gíga tilẹ̀ Ìbàdàn, níbi tí Mọ́gàjí Ọlápàdé Taofeek Abiola tí wọ́n túmọ̀ sí Mọ́gàjí Olóyìn ti jáwé olúborí. Olùbàdàn sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ léyìí tó ti ń lọ lọ́wọ́ láti yanjú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú gbígba ilẹ̀ nílùú Ìbàdàn. Wọ́n gbóríyìn fún kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn Olúgbémiga Abímbọlá, pẹ̀lú ìlérí láti dá sí ọ̀rọ̀.

ना ने क्या किया। ilé-iṣẹ́ ètò ẹ̀kọ́ ìjọba àpapọ̀ ti ṣàlàyé wípé 69 nínú 64 àwọn ilé ẹ̀kọ́ gíga ìjọba ló ti darapọ̀ mọ́ ètò ìṣèjọba ìkákùnyàwó àwọn ilé ẹ̀kọ́ gíga ìjọba àpapọ̀ léyìí tí a mọ̀ sí FTIGTP gẹ́gẹ́ bí ara akitiyan láti mú ìrólágbára dé bá ìkákùnyàwó ní ẹ̀ka ètò ẹ̀kọ́. Àwọn àkọọ́lẹ̀ tán rí gbà lójú òpó àkọọ́lẹ̀ ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè Nàìjíríà tí a mọ̀ sí NEDI fihàn wípé àwọn akẹ́kọ̀ọ́ tó lé ní 2,000,000 iná ti kó wọlé ní àwọn ìpínlẹ̀ 22. Ojú òpó náà ni wọ́n ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ lọ́dún 2025 láti lè mójútó ìlànà ìṣọwọ́ṣiṣẹ́ àwọn ilé ẹ̀kọ́ gíga nípasẹ̀ àkọọ́lẹ̀. Kò dín ní ènìyàn méjì tó pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá ọkọ̀ kan létò lágbára tó wáyé ní agbègbè Ìjàpò nílùú Àkúrẹ́ tí ṣe olúlu ìpínlẹ̀ Ondo lónìí. Ìjàmbá náà ló wáyé láàrin ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan, ọkọ̀ akẹ́rù kan àti ọ̀kadà kan níbi tí ènìyàn méjì míì ti fi ara pa. Àwọn tó bá ìṣẹ̀lẹ̀ náà rìn ni wọ́n sọ pé ó jẹ́ ọmọ ìyá kan náà léyìí tí wọ́n gun ọ̀kadà. Alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo DSP Àbáyọ̀mí Jimoh ṣàlàyé wípé òkùtù àwọn olóògbé náà iná ti kó lọ sílé ìgbókùúpamọ́ sí. Èyí ló pin ìròyìn ilẹ̀ wa fún ti àṣálẹ̀ tòní, ṣùgbọ́n ká tó máa lọ ẹ gbọ́ àwọn kókó tá a mú wá lẹ́ẹ̀kan sẹ. Amúwá fún yín pé Ààrẹ Bọ́lá Tinubu ti pàṣẹ fún gbogbo iléeṣẹ́ lẹ́ka ìjẹ̀ka láti ṣe ìfìdímúlẹ̀ àti àwọn ìgbésẹ̀ tó jinlẹ̀ lórí iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ nígbà tí ó ń pani dandan fún àwọn iléeṣẹ́ ìjọba láti ṣe àmúlò àwọn ètò eléyìí tó ní ìmọ̀ ìjìnlẹ̀ tí ìmọ̀ ìjìnlẹ̀ darí jákèjádò gbogbo iṣẹ́ lábẹ́lé wọn àti àwọn ojú òpó ìṣiṣẹ́. Wá fún yín pé ìgbìmọ̀ tó ń rí sí ètò owó tí a mọ̀ sí MPC tó jẹ́ ti báńkì àpapọ̀ orílẹ̀-èdè yìí ìyẹn CBN ti gbà láti fi òǹtẹ̀lé èlé ìlànà ẹ̀náwó ìyẹn MPR sí 64.5% ìyẹn 26.5% lẹ́yìn ìpàdé ẹlẹ́ẹ̀kanulélọ́ọ̀ọ́dúnrún níbi tí àwọn ọmọ ẹgbẹ́ 11 tán ti kópa. Wá fún yín pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe ìkìlọ̀ lórí ìtànkálẹ̀ ìròyìn ẹlẹ́jẹ̀ lórí ètò ààbò. Aláǹfààní láti mú wá fún yín pé kò dín ní ènìyàn méjì tó pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá ọkọ̀ kan léyìí tó lágbára tó wáyé ní agbègbè Ìjàpò nílùú Àkúrẹ́ tí ṣe olúlu ìpínlẹ̀ Ondo lónìí. Kẹ́misọ́lá Williams ló ṣe àkójọpọ̀ àti àtúntò ìròyìn náà. Ẹ lè máa gbọ́ wa ní àwọn ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo at West Radio 893. Ẹ tún lè máa gbọ́ wa lójú òpó Facebook West Radio 893 FM fan page. A wà lójú ìtàkùn àgbáyé www.westradio893.com. Àyè wà láti kàn sí yàrá ìròyìn wa lójú òpó 091-6893-2000. Tèmi tọpẹ́ Ọláwọlé ni orúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ǹ gbọ́ wa, Ọlọ́run yóò bùkún yín, òun ayọ̀ lásùn.

O nile mo bode, gin to wole o a ja o shupani mi mo bode, o lom baba mi. Tori pe ewure to wole ti o bode, o dena mo shebo a guntan bo lojo to na wolo, ti o bode, o dena mo bo sha. Kabye sho lo du mare, o lom waba mi ibare. Ba meti nbe ni pekun orun omomo to mori eda orisun ayo gbogbo eyan kabiyesi olodumare olohun oba mi ibare o oba to tobi tobi tobi torun o gba o fe fe fe fe orun o gba o Ogun gun gun gun gun orun o gba Borun o se gba be na laye yi o gba o wa forun sele o fa ese apoti ti se gbogbo aye pata wa dabi elenga ni waju re oba mi oke kabiyesi re olohun olodumare ibare o Ewo ni eru de. Oba mi eru de. Eru tin fi eru beru leru. Ewo ni eru de. Oba mi eru de tin fi eru leru wo gbolo. Eru areru eru nsa gbogbo won patapata nsare ojo kejo. Kabiyesi re olodumare olohun oba mi ibare iwo ni o akoda aye iwo ni a sheda orun iwo ni kai o to mo be lo tin be ngba aye wa o wa bayo ba setun si mo iwo na lo tun mo be kabiyesi re olodumare You are the God who was, you are the God who is, and you are the God who is to come. Kabiyesi re olodumare, olohun oba mi ibare. Ero n ba mi olodumare. Mo daye, mo barun lori ni bo se debe ko ye mi. Mo daye, mo bala lowo ni alabe to ko ye mi o. Ati jo mo tin wo sanmo ko jalule le loriri be sire sanmo yi lo lorerere yi ise olodumare ni ko sopo kan to fi gbero kabiyesi re olodumare ati jo mo tin tele ile ojimo mi lesere be sire aye yi ori omi lo gbele aditu ise olodumare Egogo lo fi romo sinu alaboyun o alaboyun je gbigbona nje tutu ko debi omo nge ise re ni olodumare aditu aditu baba aditu olodumare kabiyesi re olohun oba iwo la rogun jo arogun yan arogun dade arogun fela akin ninu ile akin loju ogun Arudede ola oba mi arudede ola alaafin ajobo asu dedede bi ojo orogo jigo ekun oko oke gbolu igbani tin gbe gbogbo oro koro mi kabiyesi re olodumare olohun oba mi ibare oloju ina olowo ina Alapa ina iwo na ni na ajo nirun lo fi je pe bo ba wu mi o mo le pe o ni akoko ninu ina bo ba setun wu mi mo le pe o ni ekerin ninu ina o atakoko atekerin iwo ni na tin jo igbe ti igba o sirun kabiyesi re olodumare olohun oba mi ibare Beninja keru o boninja
òbẹ́ nìkan jà tọwọ́ bọ gbogbo ara lé lójú. Ṣebí wọn ló gbèjà àwọn ọmọ Ísírẹ́lì jà lọ́jọ́ sí o. Ó tojú Fáráò aláṣejù àtàwọn ọmọ ogun rẹ̀ bá dágún omi pupa. Kábíyèsí rí Olódùmarè Ọlọ́run ọba mi ìbàrẹ́. Ọba kan ṣoṣo tí gbogbo ọba èyí ń ṣe kábíyèsí fún. Aládé kan ṣoṣo tí gbogbo aládé ayé yìí ń ṣe fìlà fún. Kábíyèsí rí Olódùmarè. Ọlọ́run mi mo ṣe báyìí o. Ó mọ̀ ti dìjẹ́ jọ. Ngbà mo ń dá gbére lórí ètò yìí, mo ní bó bá dùn ní ká tún jọ pàdé. Ọ̀rọ̀ tèmi sọ láyà àjẹjọun àbá mo dá o, ọba mi òkè ló lù ú lóun tẹ̀gbì. Ṣé kí n má tàn yín o láàrin ìjẹjọ sóní tí mo ń sọ̀rọ̀? Ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fi mú. Ọ̀pọ̀ ìjì ló ti jà, Ọlọ́run ọba mi òkè ní òjẹ́jì ayé ó gbé wa lọ. Àwọn kan ti kú o, àwa kan la kù. Lára àwa tá a kù, àwọn kan ń bẹ wọ́n ń tọ̀rọ̀ kú fún wọn ni. Àní lára àwa tá a kù, àwọn kan ń bẹ fún alára tí wọ́n ń tọ̀rọ̀ kú fúnra wọn. Ẹ ń bíbí lè rè pé kí ló dé tó erí bẹ́ẹ̀ kò yé mi. Ọ̀rọ̀ Ọlọ́run mo rántí òun lòun ó ṣàánú fáwọn tóun ó ṣàánú fún ni. A jẹ́ pé mi tí mò ń sọ̀rọ̀ ní ìkànnì West Radio 89.3 FM. Ìṣọ̀lá àti gbogbo ẹ̀yin tẹ́ lórí ọ̀fẹ́ láti mọ gbọ́ mi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, àánú la rí gbà o. Ewúrẹ́ ilé ń wà lápáta mi bí ikó kú ni. Àgùntàn ọdẹ ń wà lápáta mi bí ikó rọ̀run ni. Èwò tọ́ mẹ̀dá yé ń wà òdì òkè òní bí ikó dá lápá orí ẹ̀yẹ ní kẹ́yẹ yọ. Ọ̀tá ní dọ́mẹyẹ lókun àwọn wọn tún ń dá lóró. Àwọn wọn pò lè wá jà, àwọn wọn ò tún ní kolóko wa mu. Àmórí ẹyẹ ni ò pẹyẹ o. Bàbá mi òkè ló gbà kàtà lọ́wọ́ alákìtì wọn lójú wọn bá mọ́. Ó gbà pọ́npọ́ lọ́wọ́ onípọ́npọ́ fi fọ́ọ̀mù onípọ́npọ́ lórí pòpòpò. Tónípọ́npọ́ gbọ́dọ̀ sọ̀rọ̀, tónípọ́npọ́ gbọ́dọ̀ gbé. Kábíyèsí rí Olódùmarè. Ọlọ́run ọba mi ìbàrẹ́ o. Ló jẹ́ nítolúwa nílẹ̀ ayé àtẹ̀kùn rẹ̀ ó fìdí ẹ̀ sọlẹ̀ lórí òkun ó sì gbé kalẹ̀ lórí àwọn ìsàn omi. Ta ni yóò gorí òkè olúwa lọ tàbí ta ni yóò dùn bí mímọ́ rẹ̀? Ẹni tó ní ọwọ́ mímọ́.

kọ́rọ̀ ọ̀hún ó tó dogo kó tó di pákáleke ẹ̀dákun ẹ̀já yanjú ẹ̀ kó tó dariwo lẹ̀tọ̀. Tọ́ ètò àlàáfíà èyí tẹ́ ẹ fẹ́ mọ̀ ń gbọ́ ó tún ti gorí àgbàgbé o. Ètò igan ní ètò èyí tá a gbé kalẹ̀ fáwọn tá a ní lára. Ètò fún àwọn tá a ń pọ́n lójú. Ètò fún àwọn tá a ń fi ẹ̀tọ́ wọn dùn wọ́n. Kó tó dariwo la pè é. Kọ́rọ̀ ó tó di gbàṣ gbòṣ gbòṣ gbàṣ. Kó tó

0: Àkókò ti tó láti gbọ́ ọ̀rọ̀ agbára àti àsọtẹ́lẹ̀ látòkè wá láti ẹnu Prophetess Tolase Obisesan, Màmá Moráàánú gbà, èyí tí ìjọ Moráàánú gbà Christ Hope of Glory International ṣe onígbọ̀wọ́ ẹ̀, ìwọ náà máa ráàánú gbà lórúkọ Jésù.
1: Àjíǹde àti ìyàgbé ọ̀gá nítorí pé gbígbéga ni orúkọ rẹ̀ gba ọpẹ́ wa. A fẹ́ kẹ́ darapọ̀ mọ́ prógráàmù ní Olú ẹ ṣe bẹ́ẹ̀. Ní orúkọ Jésù, gbogbo ẹ̀yin tẹ́ wà lábẹ́ ohùn mi, ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, ẹ̀yin tẹ́ tún padà gbọ́ mi, lórúkọ Jésù, lọ́wọ́ ọ̀gbìnkùn ọ̀tá kọ́run kò tù yín lẹ̀, ẹ̀yin tí a ti fi àládè mọ́lẹ̀. Gbogbo rere tó yẹ kẹ́ mọ́ ṣe lójú ayé, tí ọ̀tá ti ń jẹ́ kẹ́ mọ́ ṣe lójú orun, mo gbàdúrà lórúkọ Jésù kọ́run kò tù yín lẹ̀. Níparí prógráàmù lórúkọ Jésù, kẹ́ lẹ́rìí ńlá, orí bẹ́ẹ̀ ò ṣe bẹ́ẹ̀ o, gbọ́ aláṣẹ orun. Jésù Kristi Olúwa wa, àmì àmì àmì lórúkọ Jésù. Orúkọ mi náà ò yípadà o, orúkọ mi náà ni Ìyáàfin Obisesan Tolase, tí gbogbo àwọn ẹ̀ mọ̀ sí Màmá Moráàánú gbà. Mo dẹ̀ gbàdúrà lórúkọ Jésù, èmi àti àwùjọ ráàánú gbà. Gẹ́gẹ́ bí prógráàmù tí à ń bá lọ, tí a pè ní àlá àti ìtumọ̀ rẹ̀, àti àwọn nǹkan tá a lè ṣe lábẹ́ àwọn àlá tí àwọn ọ̀tá tí wọ́n máa ń lò láti dèèyàn mọ́lẹ̀, àti àwọn nǹkan tí a lè ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọkàn tẹ́ ẹ pè mí, àwọn míì pè mí, wọ́n sọ àlá tó jẹ́ pé a tún jọ sọ̀rọ̀ in Lent. Àwọn ẹ̀yin tẹ́ ẹ pè mí yẹn, ẹ jẹ́ kí n mọ̀ pé prógráàmù yìí ó nítumọ̀ lójú yín. Mo dẹ̀ gbàdúrà lórúkọ Jésù, ayé tẹ̀yin náà máa nítumọ̀. Tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, a tún ń retí ìwọ tó jẹ́ pé àwọn ọ̀tá, àwọn ọ̀ka ẹ̀yìn, àwọn alágbára bí gíga tí wọ́n ti fi àlá, tí wọ́n ti fi dá ọ dúró, tó jẹ́ pé o tiẹ̀ ń wò pé ìwọ Ọlọ́run ta ni mo wá fẹ́ sọ àlá yìí fún, Ọlọ́run ti pèsè mi kalẹ̀, o lè pè mí lórí nọ́mbà mi. Nígbà tí mo bá tá a bá fẹ́ parí ohun gbogbo, màá fi nọ́mbà yẹn, màá fi sílẹ̀. So kí ni mo lè ṣe? Tírú àlá báyìí, tí mo bá ń lárú àlá báyìí, àádẹ́jọ sọ. Bí mo ṣe sọ náà níjẹjọ pé kì í ṣe gbogbo nǹkan la lè sọ lórí afẹ́fẹ́. So àwọn ìwọ̀nba tí a bá lè sọ lórí afẹ́fẹ́, a máa sọ. Eléyìí tó bá wá kù, o lè pè mí, àádẹ́jọ sọ. Lórúkọ Jésù, àdúrà kan ṣoṣo tí mo fẹ́ gbà náà ni pé gbogbo ẹ̀yin tí a ti fi àlá dá dúró, lórúkọ Jésù kọ́run kò tú ọ sílẹ̀. Ìwọ tá a ti fi àlá mú ní ìgbèkùn, ní orúkọ Jésù Kristi ti Nazareti, mo ní kí Ọlọ́run kò tú ọ lẹ̀. Orin tó wà lọ́kàn.

0: ní ibà mi gbogbo àdojúkọ tí ẹ ń rí nípa àná lórúkọ Jésù Kristì ti Nazareti kò rí ìtúsílẹ̀ gbà lónìí kò rí ìtúsílẹ̀ gbà lónìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n máa lálàá gbogbo ilé tó yẹ kí wọ́n kọ́ láyé gbogbo mọ́tò tó yẹ kí wọ́n rà gbogbo dáadáa mèremère tó yẹ kí wọ́n ṣe ọ̀run ni wọ́n ti fààyè gbà wọ́n ẹ rí ẹlòmíì ó lè jẹ́ president lójú àlá ẹ rí ẹlòmíì ó máa kọ́lé ńlá ilé tó ẹ pé àwòsí fìlà ẹlòmíì mọ́tò ló máa lò mọ́tò oríṣiríṣi ṣùgbọ́n nígbà tó bá jí a ní àsálà ni mò ń lá ẹnìkan ń se àmì gbogbo àlá gbogbo oríire tó ẹ pé lójú àlá ló ti ń ṣe lórúkọ Jésù mo gbàdúrà fún ọ tó o bá rí àmì ńlá kan ṣe lórúkọ Jésù oríire yẹn kó di reality kó di tòótọ́ tòótọ́ gbogbo ohun rere tó ń ṣe lójú àlá yẹn mo pa láṣẹ láti àsìkò yìí lọ ká yérayé kó fi ààyè rẹ̀ gbà ọ́ nínú ayé kì í dẹ̀ ṣe lásán ọ̀pọ̀lọpọ̀ ó ṣe oríire lójú àlá àti soríire ńlé ayé rẹ̀ yóò wà dọ̀ràn ẹni tó yẹ kó jẹ́ ọba á wá di aláàrú bó bá ṣe ní rẹrù ń bí ní ọmọ rẹrù bí ó ti wá di gbajúmọ̀ aláàrú kò sì í ṣèwọ náà àlá náà fi mú ọ lẹ̀ lórúkọ Jésù mo ṣe ń sọ gbogbo ẹ̀yin tí wọ́n fi àlá múlẹ̀ eléyìí tá a ṣàlàyé rẹ̀ ní òní nítorí àsìkò wa ó ní àwọn tí àwọn ọ̀tá fààyè gbà pé wọ́n ń lálàá tí wọ́n ń ṣe rere lójú àlá tí wọ́n ń kọ́lé lójú àlá ṣùgbọ́n lójú ayé kò rówó ilé san ẹlòmíì ń ra mọ́tò olówó iyebíye lójú àlá ṣùgbọ́n lójú ayé kò rówó ọkọ̀ san ìṣẹ̀dá rẹ̀ wọn ò fi rere gbà nílé ayé ṣùgbọ́n wọ́n fi rere gbà lójú àlá ẹnìkan ń ṣàmì gbogbo ìwọ ọ̀ṣẹ̀dá tí wọ́n fi rere gbà lójú àlá ṣùgbọ́n tó ṣe rere láyé mo gbàdúrà lórúkọ Jésù ìṣeré rẹ látòní lọ kó bẹ̀rẹ̀ ìṣeré rẹ láti òní lọ kó bẹ̀rẹ̀ wá gbọ́ ìwọ ọkàn tó o bá wà nírú ipò bẹ́ẹ̀ tó yẹ pé ló gbogbo ògbà ó rí pò ń lọ ìlú òyìnbó gba físà lójú àlá wò ó ní kété tó o bá ti lárú àlá yẹn tó o bá ti jí tètè fi iyọ̀ sínú omi fífọ́ kó o dá ire rẹ padà pé ewu ọ̀sẹ̀dá mi ojú àlá tí wọ́n ti ní kó o lọ mọ́ ṣe rere yẹn mo pè ọ́ padà sáyé pé mo pè ṣe rere mi mo pè padà sí ayé ìwọ tó bá ń lálà bẹ́ẹ̀ gbìyànjú kó mọ́ bu iyọ̀ sínú omi kó fi mọ́ fọ ìṣẹ̀dá rẹ kó o sì mọ́ pe ìṣẹ̀dá rẹ padà sí ìṣe rere nínú ayé lórúkọ Jésù Kristì ti Nazareti ìṣẹ̀dá rẹ yẹn kó bẹ̀rẹ̀ sí ní ṣe rere nínú ayé torí àsìkò wa o lè pè mí bí mo ṣe sọ nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ náà ni pé orúkọ mi ò yí padà wòlíì àlàyé wòlíì obìnrin wòlíì ọlọ́run àlàyé ìyáàfin òbíṣẹ́ santọ́lá ṣe yẹmi sí lórúkọ tèmi ń jẹ́ o lè pè mí sórí aago 08059008415 tún gbọ́ padà 08059008415 tó bá fẹ́ rí mi a ní program ní Joyce B Road opposite Oke Ado High School omi funfun wà á ti rí chọ́ọ̀chì wa ń bẹ̀ múra ànúgbà Home of Glory ibẹ̀ ní chọ́ọ̀chì wa tó bá ti pè mí sórí aago yẹn every Thursday la máa ń ṣe program a ti máa wà bẹ́ẹ̀ látago méjì àbọ̀ sago méjìlá bákan náà ẹ̀yin tẹ́ ẹ bá wà ní ṣáìdì ọ̀nà Asunlẹ̀ ilé ìjọsìn wa náà wà tún wà ní Asaka One Alubarika Estate a máa ń ṣe program bẹ́ẹ̀ náà jọ Thursday ní agogo mẹ́wàá la máa bẹ̀rẹ̀ yẹn a máa ń parí yẹn ní ago kan o lè rí mi lọ́nà méjèèjì lórúkọ Jésù mo gbàdúrà fún gbogbo owó ọkàn tí à ń fi àlàyé ọlẹ́nu pé lórúkọ Jésù ó yá lọ bá ìṣẹ́gun rẹ pàdé òní ọjọ́ ìṣẹ́gun rẹ a tú ọ lẹ̀ ó rí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ gbọ́ aláṣẹ ọ̀run Jésù Kristì olúwa wa àmì àmì àmì lórúkọ Jésù.
1: Àkókò ayọ̀ rẹ dé ìwọlẹ̀ rí kan nínú ìjọ múráàánú gbà Christ Home of Glory lọ́lọ́run ti ń dábìrà ṣiṣẹ́ agbára nínú ayé gbogbo ẹ̀dá gbogbo ọjọ́ pípẹ́ lọ́lọ́run ṣẹ́wọlẹ̀ àwọn ìdè ń já onírobìnú jẹ́ ń fòfáyọ̀ níbi ìpàdé ọlọ́sọ̀ọ̀sẹ̀ yìí tọ́lọ́run gbé kalẹ̀ láti pàṣẹ wòlíì ọlọ́run alààyè Prophetess Tolasẹ Obisesan màmá múráàánú gbà ní gbogbo ọjọ́bọ̀ Thursday pẹ̀lú àkòrí gba ayo season of joy ninu ijo wa mura nu gba Christ Home of Glory SW/130B Omefofun Street opposite Balogun Bohol Okeado High School Junction off Joyce B Road Okeado Ibadan Adua oro ne lati agogo mejo oro titi di agogo mewa abo oro 8 AM to 10:30 AM iwo na ma bo wa bo Olorun eleda re soro ni gbogbo oro ojo Thursday ki o to lo sibi si ojo re wa fi ogun idaduro amupo aseti ati asedanu bu lori gbogbo idawole re labe ipe to daju ki wo na wa rerin ayo ogunlogo iranse Olorun ni mama Muranu gba yo ma koso di sise iranse elo elo 08059008415 ipade tose yi o godo ma simbe o iwo la anu kan ti o rerin ayo

Tō ia je ki mō ki ni kābō. Lati o ke lōng, tā ti lōre kānsi mama mōrā anu gā. Ninu I jō mōrā anu gā, Christ Home of Glory. Xie yinā ti kō nōmba mama sile. Ekpe mama o. Ekpe mama kwan swa sotele a dara. Sinu a ye yin. Gbogbo eni ta n fi ala ta fi n yo lenu elomi oju orun ni tin kole loju aye ile mi rent ni gbe oko da o tu je gbese owo ile awon reti o ye ke lomi o ma se ati gba mo lowo loju ala ngun mo to bokene bokene loju ala loju aye ko ra keke loju aye ohun gan bo ba tu wo moto gboro ko tu rowo ko owo ko san se ri wi pe ogun benle aye o lo fi je wi pe be eyan ba ti pade wo le olohun to to ogun se na nu o jare e pe mama mura anu gba iranse olohun alaye ni won awon kan tin pe won won si tin le ri iwo na mo ya Thomas alaigbagbo e mo pe mama number won re 08059008415 en wa biro kiri se ti ri biro oya e je ntun pe fun yin le kan si 08059008415 number mama mura anu gbanu woli olohun woli obin tolohun lo kaakiri origun mererin agbaye gba mi mama le mo sin Nigeria America won wa un bi won se nlo sa America o na won tun lo sawon ilu oba mi tori iba meji ko bolohun ba ti pe yan yo ma fe ri tini ka besi olodumare to oya o lati be mo gbera so o dile baba kola wole baba jp baba adewolu baba ran mi se o won ni ki n ba won ki aya won mama mo da sola Rebecca Adewolu mama JP ku igbaradi ojo ebi akoni obin ta bi saye lojo ketadin logbon osu karun odun to lo pepepe seyin eyin fe mo ni gbogbo ojo ketadin logbon osu karun 27th of May on lojo ebi mama mo da sola Rebecca Adewolu aya baba kola wole Adewolu baba JP won ni ba won ki iyawo awon o ku igbaradi ti ojo ebi won eyi ti nbo lona dede won ni ise ti won fi ran mi o oya egbo Bibili lo so pe kama kayojo wa ko le ma fi ye wa si ko ogbon ni gbogbo ojo ketadinlogun osu karun 27th of May ojo ma le gbagbe ni ojo tabi akoni obirin soke pe Adewolu Moda Sola Rebecca mama JP alake omo lofa bedu omo amoyin kene bomo lenu omo kokun doku se we kero kero omo kokun asiru mo gale gale omo lofa mo jo omo abi sojo ko ijakenjaka
ti won ja lo fa ni le ola lo mi won lo soju ebe o soju okoro alake o bi ti e ba nja mo beru ba le re olowo ri re adewo lo ko la wole baba jp lonki o lonki o onki o ko ri re ku ojo ibi ajare re lo de oko ko la wole ni bomba taye wa alake mo da so la lo won tun fe ni gbagba mama didamola mama bisola mama debayo mama dedayo àwọn ọmọ rẹ pátápátá ló ń bá ọ dáwọ ọdùnnú tó fi má gbogbo àwọn ọmọ tó kó mara Naomi fèyí sara náà gbẹyìn gbogbo wọn ló ń sọ pé happy birthday ma long life and prosperity ìgbà ọdún ọdún kan lórúkọ Jésù. Mo dá Sọ́lá Rebeka Adéwọ̀lú, akiyin o, akiyin, ẹkú ìpalẹ̀mọ́ ọjọ́ ìbí yín tún ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ ní ọjọ́ 17 oṣù karùn-ún, ayarere lọ́ọ̀dẹ ọkọ̀, ẹ̀mí yóò sọ̀pọ̀ rẹ, màmá Adédàmọ́lá, màmá Bísọ́lá, màmá Adébáyọ̀, màmá Adédayọ̀, gbogbo ọmọ yín pátápátá òní wọ́n ń bá yín dáwọ̀ ọ̀dùnú o. Ọkọ yín, olówó orí yín, adé orí yín, bàbá Kọ́láwọlé Adéwọ̀lú, JP. Bàbá JP ló ń kí màmá JP. Wọ́n ní ẹ̀mí yín yóò ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé lókè èpẹ̀. Bàbá sọ̀rọ̀ kan o, ṣé kí n sọ sí yín létí, màmá JP. Wọ́n ní báwọn bá tún táyé wá nígbà ìgbà ẹ̀yìn làwọn ó tó tún fẹ́. Wọ́n lè ṣe gudugudu méje yàyà mẹ́fà lọ́rọ̀ àwọn tọ́. Mo kí yín o, ẹ̀mí yín ó gùn lókè èpẹ̀ ẹ̀pẹ̀ bí pẹpẹ ṣe ń pẹ́ láṣẹ Olódùmarè. Ìgbà ọdún ọjọ́ kan ni láṣẹ Olódùmarè nínú àlàáfíà nínú ìlera pípé. Lẹ ó ti lo ọjọ́ ayé yín láṣẹ Olódùmarè. Wọ́n ní gbogbo ohun tí ẹ fi ọwọ́ yín ṣe ní rere ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Bàbá Kọ́láwọlé Adéwọ̀lú olówó orí yín ọkọ yín àwọn wọ́n ní kí n máa ṣàdúà bá òun fún yín tọ́. Orí bẹ́ẹ̀ o àṣẹ ó gbà mú bẹ́ẹ̀ lórúkọ Jésù. Tọ́ bí òun ṣe jẹ́ òun náà nu ọjà rẹ̀.

0: Ẹfọ̀ náà sì sọ̀rọ̀ wípé ká sì mọ wò ó aláwàdà kẹ́ríkẹ́rí lòún ni. Gbogbo èèyàn ló mọ òun pé àwàdà òun pọ̀. Bí ìbá ṣe bó ṣe rí, òun ò tiẹ̀ ní ọkàn láyé pé irú ilé tóun ó gbé rèé. Ṣé bẹ́yìn náà ń gbọ́rọ̀ ọ̀hún? Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹja jọ dá sọ̀rọ̀ yìí. Ẹja gbọ́rọ̀ lẹ́nu bí èèyàn méjì sí mẹ́ta. Ọ̀rọ̀ yìí, ojú òkè lẹ́yìn fi wò ó. 0916-893-1000 0916-893-1000 Number koko no number le kejire 0915-333-4893 Hello. Eka lesa eba wa Ẹ̀ka lẹ́sà ọ̀ta ló ń pè àti bolẹ̀ tí ń pè yìí.
1: Ó lè sọ̀rọ̀ láti ìgbẹ́ ẹ̀sán.
0: Tọ̀, ọ̀rọ̀ rí ẹ bá wa dá sí.
1: Ṣé rí gbogbo nǹkan tí bàbá túnbọ̀ tẹ̀? Òun fúnra ẹ̀ mọ̀ kí irọ́ lòun. Torí inú ọ̀rọ̀ ẹ̀ òun náà kì í kéka ara ẹ̀. So, ìgbà kò jẹ màmá pé ààyè díẹ̀ tó kù tó fẹ́ lò ní kí màmá jẹ kó lò. Kọ́dẹ̀ ra mọ́ ọmọ ìkúrò tó lórí ìpàlà rẹ̀ ṣàkóbá fọ́mọ ọ̀hún. Ẹni tó ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ tó lè ní mísọ̀ mí ṣe lè padà ṣe àìmọ̀ràn mi nìyẹn. Ẹ ṣe.
0: Tọ́ ẹ ṣeun ojú òní tì í. Hello. Tọ́ ó jára wọn ni. Ẹ lè pè sójú òpó ilé náà 0911-3-8-9-3 Ẹ̀yin tẹ́ ń pè ìpè ní jára wọn àwa kọ́ ni à ń gé o. 0916-893-1000 Ò náà gba ojú òpó ìwọlé. Hello.
2: Ẹ kalẹ̀ pẹ̀tọ̀.
0: Ẹ mọ̀ kalẹ̀ sá o. Bàbá JP, ojú òní tì í, ẹ kú palẹ̀ mọ́.
2: Ẹ ṣeun. Ẹ kú ètò ọlọ́run àfọyínṣe.
0: Àmì ọlọ́run.
2: Bí bọ́ọ̀rọ̀ yẹn ṣe dá a tó nǹkan kan ló bàjẹ́. Náà kí tó sọ tó bàjẹ́. Àkọ́kọ́ ẹ tó jẹ́ tíṣà kì í kọ́ ọmọ ní ẹ̀kọ́. Kí ló dé tó dùn wá máa bọ́kọ sí àwàdà káwàdà débì ìyẹn kọ́kọ́ rọ̀rùn. Olùkọ́ rẹ̀ jọ jẹ́ irú àwọn àwàdà káwàdà wo ni jẹ́. Tó ìtọ́sẹ̀lẹ̀ náà ni pé bàbá yẹn ti fọwọ́ kan ní tí ọ̀yẹ́ kọ́kọ́ ọ̀kan lára ọmọ yẹn tó bí ọmọ yẹn nínú mi. Ibi àti ń sàwàdà káwàdà ó ti fọwọ́ bá ní tí ọ̀yẹ́ sí ọ̀tọ̀. Kò sì tọ́mọ lọ́rùn. Èyí mo wá ló bọ̀rọ̀ jẹ́ bẹ́ẹ̀ ni pé kí ni màmá ń gbọ́rọ̀ wá fún kan. Tí màmá tó fi wá sọ wípé wọ́n ní pé sọ́nù ẹ̀mọ́jì ò dínà. Tó bá yẹ pé lóòótọ́ gẹ́gẹ́ bí nǹkan tí ọmọ màmá sọ fún màmá àti ọ̀rọ̀ sìgá tó wà bẹ́ẹ̀ sí màmá. Nítorí tí màmá ṣe ní pé kí wọ́n dúró padà. Kó wá ilé ní tó bá gbà. Bí ṣe pé nígbà tó bá lo kò rẹ̀ kan. Bẹ́ẹ̀ mo fẹ́ ká wá sí èdè kan. Ẹni tí wọ́n pè ní báálẹ̀ àdúgbò tí wọ́n pè sọ̀rọ̀ yìí. Ọkọ̀ ní la pé báálẹ̀ dàwọn. Kí ni pasí báálẹ̀ kó lórí ọ̀rọ̀ jẹ́? Kí bàbá olùkọ́. Táwọn náà lè wà kí á fún wọn mọ nǹkan títà sọ ní èso

0: nǹkan tí kìí sọ gbogbo èyí wọn sọ lẹnu tí wọn sọ lẹnu tí wọn sọ lẹnu tí wọn rọra ìbáka gbogbo èyí wọn ń se yẹn lọ wọn mọ ìjẹkọrọ yóò fi iṣẹ ẹkọ ti fa wọn. tó bá yẹpa fẹ tàn mọlẹ sọrọ yìí dáadáa tá a fẹ tàn mọlẹ sí ọmọ mọmọ yẹn gangan náà wọn tàn mọlẹ sọrọ bọká mọ fàákùn kí bàbá tí bàbá fẹràn rẹ kọ lọ gba ilé mi ìbágbépọ àwọn àtìyá yẹn kò lè ṣe déédéé pẹlú àwọn nǹkan tí ń ṣẹlẹ.
1: tọ ẹ ṣeun bàbá jp àwọn alátìlẹyìn wa lórí ètò kó tó darí wonu bàbá jp ojú òní tìyìn o ẹ kú ìmúra ti ọjọ́ òbí màmá yóò kò láyé o yóò kò láàyè yóò kò láàyè wọn láṣẹ olódùmarè. hello.
2: hello ẹkálẹ.
1: ẹkálẹ mà o.
2: ẹkú atótónu ẹkú àtàárọ.
1: ẹ ṣeun mà o.
2: Nígbà bàbá Yemí ni láti ẹlẹ́bùn.
1: Ẹ ṣe mà.
2: Ẹ rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò la ìjọ lọ kété mọ́ ẹ̀fíṣàn tó pọ̀ jù mọ́ ọ̀rọ̀. Máà ń tán pè ní bàbá akẹ́kọ̀ọ́ ni gbogbo ọ̀rọ̀ tó ń gbà sí ti bí ara ẹ̀. Tó bá jẹ́ tó bá yọmọ yẹn sọ pé ó rè èpo ni. Bó ṣe ń jẹ́wọ́ pé lóòótọ́ lòun ṣe gbogbo ohun tó ṣe kò ní kọ́ bẹ́ẹ̀. Ojú àánú ni bàbá akẹ́kọ̀ọ́ yẹn fi ń sọ̀rọ̀. Tí àbá dẹ̀ ń wo ti ojú àánú tó fi ń sọ̀rọ̀ yìí, nǹkan míì lè tẹ ẹni ronú yọ. Kí màmá gangan tí wọ́n wá owó oṣù mẹ́fà fún bàbá akẹ́kọ̀ọ́ kó kúrò lákàtà wọn. Nǹkan àwọn kan tó bẹ́ tó wẹ̀ bá tán ni kó máa lọ. Wọn ò ní ìdí gbogbo yẹn mọ́. Kí wọ́n wá owó oṣù mẹ́fà fún. Ṣé bá pọ̀ ń bà lówó ẹ̀ máa dí? Wọ́n wá owó oṣù mẹ́fà fún kọ́ máa bá ti tiẹ̀ lọ. Tíṣà tó mú sìgá ẹ̀kọ́ kí ló fẹ́ kọ́ máa lé ìwé. À ń pàrònú rẹ lórí ọtí mímọ àǹfi sìgá pàrònú rẹ kò ní ọ̀ràn ronú rárá. Àwọn tó ń sọ wípé owó òkú ìdí 1,000,000 kan nípa òkú ṣé wọn ò rí bẹ́ẹ̀ fún tó gbalé. Tó kí mọ̀mọ́ kúkú fẹ̀kàn fún lówó oṣù mẹ́fà kó kúrò lákàtà wọn ọ̀rọ̀ lẹ́jọ́ lọ títí mọ́.
1: tọ ẹ ṣeun mà ojú òní tìyìn o mo mọ̀ wípé àwọn tọrọ kan náà ń gbọ́ o à ń gbọ́ àwọn tó sì wà lẹ́kọ̀ọ́ náà àwọn náà ti kọ̀nẹ́ẹ̀tì mọ́ wa wọ́n ń gbọ́. hello.
3: hello sir. ẹ kú ètò yàrá ìpín omi sí ẹ pẹ̀ sí mi.
1: àmì ọlọrun.
3: a ti tẹ́lẹ̀ wọn náà tó tó sí ìjìká ilẹ̀. ọmọkùnrin tó ń rojọ́ ọ̀dọ̀ yìí yẹn ẹ̀mí ọkàn gíga ó wà lára ẹ̀. ó rí léèyàn báyẹn tó ṣe yàrá kan nìyà kọ́ ìlú kọ̀ọ̀kan. gbogbo nǹkan tó bá dẹ̀ ti jẹ́ pé ó ní àgbàlagbà lára éèdì ọjọ́ omi là ń sùn. èyí ní ká láti ṣàfẹ́ ọ̀dọ̀ kó má ṣe. màmá náà wọn ni kò sọ́lẹ̀ tó lẹ́nà wà lára. wọn ni kò èdè ní kò sọ́lẹ̀ màmá náà tó lẹ́nà wà lára. èwo lábẹ́ pé bẹ́lẹ́ yìí tó bí mẹ́rẹ́ ọmọ tó dàgbò fún màmá yẹn. èyí ọmọ wọn tó ti wá fọ́ ọmọ ọmọ gbọ́ ọmọ padà mọ́ èyí màmá yẹn lè mú káwọn ọmọ ọmọ ọmọ gbọ́ ọmọ yẹn padà mọ́ tọ́lá padà gbọ́ ọmọ yẹn padà mọ́ padà máa ọlọ́mọ ògbé padà lẹ́yìn tó kọ́ fọmọ́ lẹ́fẹ̀ẹ́ lọ́mọ́ tí màmá fi ojú ọ̀dà ọmọ pẹ̀lú kó máa ọwọ́ òbí rẹ̀ padà fún báyìí yìí kò sí wàhálà kankan ńbẹ. oníṣẹ́ tí máa ọkùnrin yẹn sọ ọ̀pọ̀ ìgbà náà lọ ọjọ́ tó ń rò tó ń jura rẹ̀ náà ní ọjọ́ yìí tí ò ṣe gbọ́ bí sígbẹ́ tó bá jù báyìí lọ wọn á ba fàágbó tó kò dé sí ká fẹ́ fàbí lọ́jọ́ tó yàgò fún màmá yẹn ní àmọ́ dẹ̀ fọmọ́ lẹ́fẹ̀ lọ́mọ́ ìdìbà yẹn lè rẹ́pẹ̀ fún ọ̀rẹ́ wa ẹ fẹ́ ètò.
1: tọ ẹ ṣeun ojú òní tìyìn o. ẹ ṣeun láti ológun ẹrú. mo mọ̀ páwọn tí wọ́n ń gbọ́rọ̀ yìí fíyàn bá gbọ́rọ̀ ẹ̀nà bàbá fífọ̀ bóun náà ṣe ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti yé èèyàn. hello.
4: ọmọ kalẹ.
1: ẹ kalẹ sà. yes sir. ọlọrun ní tó.
4: bàbá fífọ̀ tó pẹ́ra ẹ̀ ní tíṣà ṣe gbọ́.
1: àgbọ́ yìí sà.
4: wọ́n ṣe tíṣà kankan. Olóhùn lọ gba òtẹ́ẹ̀lì. Kí ló lọ gba òtẹ́ẹ̀lì fún? Kí ló lọ gba òtẹ́ẹ̀lì fún? Kí ló lọ gba òtẹ́ẹ̀lì? Àlọ́ yìí wá ẹ̀. Èyí tó bọ̀ mọ̀ yẹn ti ṣe ìmọ̀ràn tí wọ́n sọ.
1: Àgbọ́ yìí sà.
4: Ṣáìdà blues. Ṣáìdà blues tó talẹ̀. tolóhun ṣe títà tó tó lọ mú síta ilé tó wọn bẹ gbé wọn láìpẹ ó ṣe lọ gbé ibi kọtíṣẹ gbogbo ẹjọ tó rọ kò kífẹ rárá ó ní ìdíje france lórí ìdíje france tí mo kàn máa sọ ni pé kí ara rẹ jáwó oṣù mẹfà ó wáyé ẹsíwájú wọn ní kí ẹsùn ọtẹ kẹ ní pínká ha àgbéyé
1: àgbéyé sà
4: ẹni tí ká kí ìyá yẹn kó fún wo òṣèlú tí bàbá tí pọ̀ pọ̀ lè yẹn àjẹbẹ ẹni tí ká àrùn torí ó ti rojọ́ mọ́ra ẹ̀ lẹ́sẹ̀ òun jẹ̀bi òun ṣe gbogbo ìyá rẹ̀ ó ní ìdíje fún wa there is something wrong somewhere pẹ̀lú ẹ̀ tí ó fura sí àbẹ̀yẹ ìlà yẹn tí ó fura sí so he needs to be one. Ó rọ àfi ilé onílé tó kúrò mẹ kí àyẹ kó owó fún kó máa bá tiẹ lọ ó ìdàbá sí ọrọ yìí wàrà yìí lè rí báyìí ọlọrun kó máa sọ wa ó ṣe àdíṣe ìgbà náà léwu.
1: Àmì ọlọrun.
4: Ẹbẹ̀ ojú.
1: Tọ́ ẹ ṣeun ojú òní tìyín o. Ọ̀rọ̀ bàbá fífọ̀ àti màmá onílé. Àwọn èèyàn pè lọ́tún lóṣì ẹjẹ́ ń fi lé káàdì rẹ̀ ńlẹ̀ nítorí ìjọba àkókò. Hello.
5: Tó sọ ẹ̀kú iṣẹ́ ìlú.
1: Tọ́ ẹ ṣeun òbúrọ̀ ìdòwú kọ́ yìí.
5: Bẹ́ẹ̀ni sà.
1: Ojú ò ní tìyín o.
5: Ẹ kú àtúnṣe sà.
1: Yes sir.
5: Bẹ́ẹ̀ ṣe gbẹ bàbá pépọ̀ kúrò nínú ọgbà ẹ̀wọ̀ lọ́wọ́ dì í mú dópin.
1: Àmì ọlọ́run.
5: Tí kò sọ pé sọ fún bàbá fífọ̀ ni wípé pẹ̀lú education ó yẹ kó mọ implication tó ń ṣe yẹn. Ó yẹ kó mọ. Gbogbo ohun tí kò sí ohun tí aláìgbàgbọ́ ò lè ṣe. So wọ́n gbogbo ẹjọ́ tó ń ròyìn wọn kò gbọ́ mọ́ra wọn tí kò pẹ́ lọ́wọ́ yín. Tẹ bá mi bu aṣọ ọ̀rọ̀ kù lọ́rùn.
1: Tọ́ ẹ ṣeun òbúra ìdòwú àwọn ikọ̀ ọkọ̀ tó dariwo náà nù ẹ dákun ẹ̀yìn tẹ́ ń pè wá hà nílé gbé ìpè kankan mọ́ ẹ dákun ẹ má bínú wíníwíní ọwọ́ aago kò bá wa ṣeré. Bàbá fífọ̀ tó bá ń gbọ́ mi lálẹ́ yìí mo sọ̀rọ̀ kan fún ọ mo ní ètò yìí ọlọ́run ló mọ̀ kan gbé kalẹ̀ ètò àlàáfíà ni. Màmá tí wọ́n sì mọ ẹjọ́ wà yìí nígbà tọ́rọ̀ dé ọ̀dọ̀ àwọn tọ́rọ̀ yẹ kó dé tí wọ́n gbọ́rọ̀ ẹ̀. O nílọ́wọ́ òdì ẹrù o. Mo sì sọ fún ọ wípé dẹ́ẹ́dẹ́ẹ́. Kásà mọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti wípé ọlọ́run ti bá wa yanjú ẹ̀. A gbìyànjú láti kó bàbá fífọ̀ yọ nínú ewu tí ò bá bọ́ sí. A sì bẹ màmá wípé kí màmá kan dákun torí pé kínní bí ọmọ náà ló ṣàṣejẹ sí wọn. Màmá yìí ní tọ́lọ́hún tèèyàn màmá sì gbá ó. Bí mo ti rí i pé màmá dáadáa ni màmá yìí. Bàbá fífọ̀ ò mọ̀ wípé màmá ọmọ gangan tó sọ pé òun bá ṣe àwọn àwàdàkáwàdà èmi àti ẹ̀ ti jọ sọ̀rọ̀. Ọ̀rọ̀ sì ní agbára. Ṣé bí àwọn nǹkan tí ọmọ ò lè sọ fún grandma ó sọ fún ìyá rẹ̀. Ìwọ náà wá ní yes and no. Mo bí ọ lè rè question. Òun fún mi láǹsà méjì bíi tísà. O mọ̀ pé ilé òun gan lásán. Ó ti tọ́ka ọ̀rọ̀. Tọ́ àmọ́ ẹ̀jẹ̀ àmọ̀ ṣe báyìí. Màmá ní àwọn ti ẹ̀fẹ́ kó lólè rẹ̀ tán. Káwọn ọmọ tí sí ṣìbàṣìbò kó sáré máa wálé kiri. Kó lóòótọ́. Àmọ́ mo gbé òfin kalẹ̀ fún bàbá fífọ̀ o. Wípé gbogbo ọmọ Nàìjíríà ló sì ń gbọ́ yìí. Gbogbo àwọn aláṣẹ tó yẹ kí wọ́n gbọ́. Wọ́n ń gbọ́ o bàbá fífọ̀ tó bá ń gbọ́ mi. Wípé láti òní lọ tí màmá ti mẹ́jọ wá. Òun kálukú lè ṣe ohun tó bá wò ó àmọ́ bó o bá ti ń ṣe nǹkan tí ń pààyàn lára ẹ̀ṣẹ̀ ni lábẹ́ òfin o. Màmá ní sìgá mímu ń ṣe àkóbá fún ìlera àwọn. bo ba fe se n to nseun se siwaju mo se ni aye ka mamomo titi towo re ti e diu akoko nu elekeji o ndu mo huru mo huru mamomo ti nkan ba se mamomo o kan dinu yo dakun ya mamomo si mi mo o na won o ran won yan kan si won ja gba pe asise ni mo jero re o sele o eleketa wari ewe won lo npe wole lawon ago nla nla so mo pa ti fenu ko sago to ma wole ko si ri be ko se be bo ba ti wa mo pe ko le ri be lodo ti e o la nfani lati koko nu le on loni o le lo ma wole lawon ago nla nla ni bomi je kin na ko wa baun bo we ba si ti tan o na lati fenu ko si pe ko wa le si waju so ti yo baun tori bi nkan se ri lasiko yi mama ni o fori ofe gba ko fi lowo re tan ma ba ni kun o dawo le pada fun on to n le da pada fun ni eloloku olosu merin pere na ni mama lo n le da pada fun ba se n soro yi ama so wi pe ki mama ki won da kun ki won sa je ki ori ile na tori omo omo obirin ti n be ni odo re to bi on se je na na wo gidigbe je won a mo lole Samuel Omadele re mo binu e je won a mo lole o a mo be obe ni besho atelese abe na wo awa la mo wa eyin la mo ba o lase olodumare a fi yin nu banuje ani ba yin nu banuje o e dakun e ja mo serere o eto ko to dare wo le yi e wa fe pe mi leyin eto boya yin na ni awon kankan atawon kankan te fe ba yin dasi e fe polowo e fe se kede lori eto yi aye n benle no daagun tan eto gbogbo aye ni number ti mi te pe mi sire 08058816462 e je n pe le kan si 08058816462 ha sadi anybody olohun oba mi oke la sadi titi ojo mejo ta o tun ma pade Samuel Adelere olowo button ni ta jo sise yi o aki gbogbo eyin loga loga o orun ayo la sun o ire o dabo